0: ẹgbẹ́ òṣèlú APC nípínlẹ̀ Ondo làwọn wà ní ìṣọ̀kan láti lè jẹ́ kí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu kó túbọ̀ wọlé padà. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ló ti ṣe àfikún àsìkò eléyìí tó jẹ́ pé lórí àbádòfin ètò ààbò. Orílẹ̀-èdè Iran ló ti fi ipá taari ọ̀rọ̀ tí Trump tó sọ lórí pé ilẹ̀ Amẹ́ríkà ló ti gbàkóso ojú òpó Strait of Hormuz. Orin náà rí lẹ́kùnrẹ́rẹ́. Kọmíṣánà fọ̀rọ̀ ètò ìròyìn àti ìlànà àtẹ̀lé nípínlẹ̀ Ondo Ìdòwú Àjànàkú ló ti sọ náà pé àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC wà ní ìṣọ̀kan nípínlẹ̀ yìí lójúnà àti lè dájú pé wọ́n jáwé olúborí fún Ààrẹ Bọ́lá Ahmed Tinubu lẹ́tọ̀ ìdìbò ọdún 2027. Nígbà tó ń sọ̀rọ̀ níbi àkànṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò nílé iṣẹ́ àdàbà FM, Àjànàkú ó ní àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú náà láìwo ti awọ àbí ìkùnsínú láàrin àwọn igun eléyìí tó wà nínú ẹgbẹ́ náà ni wọ́n sì ní àfojúsùn láti rí dájú pé Ààrẹ Bọ́lá Ahmed Tinubu àtàwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC nípínlẹ̀ yìí wọ́n jáwé olúborí lẹ́tọ̀ ìdìbò. Bákan náà ló tún fi léde ó ní òní ìgbàgbọ́ wípé Ààrẹ Bọ́lá Ahmed Tinubu yóò ní ìbò tó kún kẹ́kẹ́kẹ́ ní ìpínlẹ̀ Ondo lẹ́tọ̀ ìdìbò ọdún 2027. Àjànàkú kò sàìtàn wá fi ìpinnu ìṣèjọba ayédàtiwa múlẹ̀ láti pèsè ètò ìṣèjọba àwarawa tí ó dúróore fún àwọn èèyàn àti èrìnjẹ́ ìṣèjọba àwarawa. Ó tún yànnà àwọn àṣeyọrí èyí tí wọ́n ti ṣe. Àwọn ẹ̀yà Igbo ní ìpínlẹ̀ Ondo ni wọ́n ti ké sí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n rí dájú wípé wọ́n ń gbé ẹ̀tanú àti ẹlẹ́yàmẹ̀yà sẹ́gbẹ̀ẹ́ lórí bí wọ́n bá fẹ́ yan àwọn adarí olóṣèlú. Yìí ṣe ni àwọn tó jẹ́ ẹ̀yà Igbo ọ̀hún tí wọ́n wá káàkiri ìjọba ìbílẹ̀ bíi 18 nípínlẹ̀ yìí ni wọ́n fọn ìpín náà níbi tí wọ́n ti fi òǹtẹ̀ lu Ààrẹ Bọ́lá Ahmed Tinubu fún sáà kejì nílùú Àkúrẹ́. Àwọn ẹ̀yà Igbo ọ̀hún tá a tiré Abaze Emmanuel wọ́n tọ́ka sí wípé mímú àwọn olóṣèlú tí ó darí ni ó níyẹ kó ní ṣe pẹ̀lú ìfarajìn àti bí ẹni náà bó ṣe ti kárúfin dáadáa pẹ̀lú ìfarajìn káàkiri lọ́dọ̀ àwọn tó jẹ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó mọ̀ pé òun ní ìfarajìn fáwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà dípò mímọ̀ ṣe ẹlẹ́yàmẹ̀yà. Bákan náà ẹ̀wẹ̀ ni Alexander Onugbo ló náà ní ìsàtìlẹyìn fún àwọn olùdíje olóṣèlú látinú ẹ̀yà míì. Ó ní kò yẹ kí wọ́n rí gẹ́gẹ́ bí ìdúnkòkú lájà mọ ọ̀rọ̀ òṣèlú àwọn èèyàn míì. Nínú ọ̀rọ̀ rẹ̀, ẹni tó jẹ́ adarí àwọn Igbo nínú ẹgbẹ́ òṣèlú APC nípínlẹ̀ yìí, Arinze Okafo, ó sọ di mímọ̀ pé ó ṣe pàtàkì kí àwọn èèyàn kí wọ́n wà ní ìṣọ̀kan fún àǹfààní àlàáfíà ìlọsíwájú àti ìdàgbàsókè. Alámòjútó ikọ̀ GMT nínú ẹ̀yà Igbo Obioma Michael ó ní ìgbésẹ̀ wọn ọ̀hún láti ṣe àtìlẹyìn fún Ààrẹ Bọ́lá Ahmed Tinubu kò sẹ́yìn bí ìṣèjọba rẹ̀ bí ó ṣe ti kárúfin láti mójútó ìlọsíwájú orílẹ̀-èdè Nàìjíríà. Ẹni tó jẹ́ olùdarí àgbà fún ikọ̀ GMT Saka Yusuf Ogunléyẹ òun náà yànnàná àwọn àṣeyọrí èyí tí Ààrẹ tó ti ṣe tó sì ní ìtẹ̀síwájú àtìlẹyìn fún Tinubu àti Sẹ̀tímà ìṣèjọba wọn yóò túnbọ̀ mú kí àtúntò èyí tó ń wáyé nílẹ̀ Nàìjíríà kó túnbọ̀ dúróore sí pẹ̀lú ìdàgbàsókè. Ẹ̀wẹ̀, àwọn ikọ̀ ọ̀wọ̀ Action Group ní ìpínlẹ̀ Ondo ni wọ́n ti kéde àtìlẹyìn wọn báyìí fún Ààrẹ Bọ́lá Ahmed Tinubu fún sáà kejì, tí wọ́n sì ṣe àpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí ó mú ìlọsíwájú bá ìpínlẹ̀ yìí tó mú ìlọsíwájú bá orílẹ̀-èdè Nàìjíríà níwọ̀nba péréte tó ti lò gan. Àwọn ẹni tó jẹ́ adarí ikọ̀ ọ̀hún Kọ́lá Ọláwọyè ló sọ̀rọ̀ yìí níbi ìpàdé àwọn tọ́rọ̀ kan nílùú Ọ̀wọ̀ pẹ̀lú àlàyé pé adari eleyi ti o nsise takun takun fun orilede Nigeria ni ba kan na loro awon orilede ye ki won fun Are Bola Ahmed Tinubu ni akoko si lati se atunse atunto eleyi to nse lowo pelu alaye wi pe ki se olupidan ti yo mu atunto ohun le kan na laarin odun merin ba kan na lara awon adari mi to tun soro ni Ajibola Adegroye Gani omo loka won se akujuwe awon eyan ni lowo gege bi awon to gba alaafia laye ti won si ni ilu ohun ti gbaradi lati se atileyin fun Are Bola Ahmed Tinubu lodun 2027 elomi ti ona to tun soro to je adari ko na Yunusa Adeola ogborin fun minister foro Abele Olubomi to je ojo ati gomina Lucky Ayedatiwa fun ipa eleyi ti won ko lori wi wole pada Are Bola Ahmed Tinubu Iko eleyi to nsise lori oro abadofin eto abu nile Nigeria ni won ti se afikun ojo bayi ti won yo pari oro iwe ati awon irungba eleyi to ni se pelu ofin ohun lojo kokanlelogun osu kejo odun ta wayi ni ifi asiko si ohun ona ni ko seyin ati le faye sile fun awon ti oro kan lati kopa ninu oro abado fi ohun fun atunto eto abo lorilede Nigeria nile okiri aya awon omogun orilede Iran ni won ti fi ipatari oro ti won ni are orilede America Donald Trump to so wipe Washington o ti gba koso ibudo oju opo State of Hormuz awon omogun ohun en to je agbenso awon omogun lelede Iran Ibrahim Zovagari oni oju opo omi ohun ona je pe o si wa ni akata orilede Iran nde bi ti ari mo ri lori iroyin kutu aifun ti aro tu ni Ayola Fatokun lolo turoyin opeyemi jo danu mo wa se ti gboyin akujimo ni opo re la o se loke pe
1: Baba, egba mi, era mi kale, oroko mi yi, mati sumi, ishe lon pariwo, eyi didun, arariro, ewo, mo se mo pe, ko le mu oko lo oko mo ni, o se suke suke, da towo re le ni, koda, se kan sun lo ni.
2: Aba, ajo ko ti gbo ni, nipa 24/7 aba make sure, koro jo gogo bile ta won okunrin bire fun gba gogo, akanse gogi bile, ta gbe kale lona ti gba lode, 24/7 aba make sure, ko lo ti nu rara, o ka gbo eyi didun, arariro, afogede gede do ti ara danu, logo lomo kuri abaduro to ti o si ba sise akori lodun lolufe re iwe atebo la fi pe lo re ajo na dark fun tegugba o da lagu ara 24/7 abamission lati je alagbata jake jado le Nigeria e ma pe 0916062653 0916062253 oruko money januomo 24/7 abamission

0: Specially formulated for babies and growing children. It contains essential vitamins for growth, immunity, and brain development. It's NAFTAC approved. Afravite is a product of Afrachem Limited, makers of Panda Paracetamol.
1: Every great advertisement tells a story, but every successful advertisement must also comply. The Advertising Regulatory Council of Nigeria, ACON, invites you to the Southern Regional Advertising Conference 2026. For the theme, Regulatory Compliance and its Challenges. Join renowned industry leaders as they discuss the future of advertising, regulation, and professional excellence. Speakers include Julia Okujax, FRPA, Barrister Aaron Aldo, FNIPR, Professor Stan Iyoza, ARPA, Honorable Ayaun Chike, FRPA, commencing from Wednesday 19th and Thursday 28th August 2026 by 10 a.m. prompt as Ibom Hotel and Golf Resort, Uyo Aqua Ibom. Register now. Early bird 100,000 naira. Ends July 14, 2026. Late registration 150,000 naira. Till conference day. For inquiries, call Remy on 0803-832-6586 or Lawrence on 0803-952-8018. Southern Regional Advertising Conference 2026. Where compliance inspires confidence. Prepare. Hello, sir. Dr. Olaleko Fadolopo, FRPA, Director General, ACON.
2: Gbogbo ẹyin olùgbé ìpínlẹ̀ Ondo, ìlera lóògùn ọ̀rọ̀, ìmọ́tótó àyíká ló lè dènà àìsàn tí ń gbé ní ṣálẹ̀ tí ń gbowó lọ́wọ́ ẹni. Lára àwọn àìsàn yìí níbà ọ̀rẹ́ rẹ̀ tá a mọ̀ sí Lassa fever jẹ́, tí wàá di ìjìnlẹ̀ sì fi hàn pé bí eku tó ní kòkòrò Lassa bá lè ṣẹ̀yọ́ sóhun tẹnu oúnjẹ, èyí lè jẹ́ kírú ẹni tó jẹ oúnjẹ bẹ́ẹ̀ ó fara káàsà àìsàn náà. Tírú ẹni bẹ́ẹ̀ bá tún fara kan ẹlòmíì, yóò tún ràn. Ọ̀nà kan gbòógì láti dabọ̀ àjàkálẹ̀ àìsàn ibà Lassa ni láti pẹ̀gbímọ́ lọ́nà tó tọ́, gbogbo pàǹtí, oúnjẹ àjẹkù, ike tàbí ọ̀rá omi tó fi mọ́ gbogbo nǹkan àlòkù ni ká ṣe lọ́jọ̀. Síbi táwọn ọkọ̀ kọ́lẹ̀ kódọ̀ tí ìjọba ti lè kó wọn nílànà akọ́ṣẹ́mọṣẹ́, èyí nìkan kọ́ o. Gbogbo egbò tó wà láyìíká ẹni kágbé, kó má ṣe jẹ́ bí ìsádi fún eku, kó má sì ṣe di ibùdó ìdalẹ̀ sí tí kò gbori ọ̀fẹ́ ìjọba. Ẹ jẹ́ ká kóra ró nípa mímọ sá gàárì, láfú tàbí kúkúrú sórí sá láì bójútó. Ó léwu púpọ̀ nípa wíwà nílera pípé láfi lè gbádùn ìjọba ìpínlẹ̀ Ondo. Ẹ jẹ́ ká ṣọ́ra ṣe ká lè bọ́ lọ́wọ́ àìsàn Lassa fever. Ìkéde yìí wá láti ọ̀dọ̀ Kọmíṣánná fọ́rọ̀ ìlera nípínlẹ̀ Ondo, Dókítà Banji Ajaka.
3: Ìránṣẹ́ Ọlọ́run sinmi nínú làálàá rẹ̀. Bẹ̀bí àtọ́ba tẹ́lẹ̀ ní ìjẹ̀bújẹsẹ̀ àti òmò èkìtì.
4: Ìkéde àṣekẹ́bẹ̀ òkú bàbá wa.
3: Ìránṣẹ́ Ọlọ́run alàyè.
4: Apọ́sù Dr. Joseph Adeloye àtọ́ba tẹ́lẹ̀.
3: Ló jẹ́ ààrẹ ìjọ African Apostolic Church ìjọ Ajayi.
4: Tí ó kárí ayé láti ọdún 2006 títí di ìgbà tí Ọlọ́run ṣí wọn lọ́wọ́ iṣẹ́.
3: Lọ́jọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù kẹrin 2026.
4: Lẹ́yìn 15 years.
3: Bẹ̀rẹ̀ ní Wednesday 12th August 2026 laago márùn-ún ìrọ̀lẹ́.

0: sì ti òkè Ajayi Aramoko Ekiti lágọ̀mẹ́wàá àárọ̀.
1: Lẹ́yìn ètò ìsinmi ayẹyẹ wẹ̀jẹ̀wẹ̀ mú orin àlùjọ pẹ̀lú ṣèkẹ́ṣẹ́kẹ́ àwọn àlejò
0: oníkọ̀ọ̀kan náà.
1: Súré o bàbá títí di òwúrọ̀ àjíǹde.
0: Àìsí folúmù mi dada.
1: Lábọ́rẹ̀ ọ̀fà Finland.
0: Paris Start lọ.
1: Olùkéde.
2: Gbogbo òṣìṣẹ́ ìjọba ẹ̀yìndà Red Granite ti kọ́re dé o.
3: Are you a civil servant and in need of a payday loan to manage your urgent expenses? Red Granite, a modern financial services company, is much ready to offer civil servants quick payday loan. You can get a salary loan with up to 24 months repayment.
2: Gbogbo òṣìṣẹ́ ìjọba ìrọ̀rùn lágbàá nílé iṣẹ́ Red Granite mú wá o. Wọ́n ní o lè gba loan fún ìrànwọ́ bùkátà rẹ bí owó ilé ìwé ọmọ, ìgbòkègbodò ọkọ̀, títítorí ìgbàyé gbádùn ara ẹni. O sì láǹfààní láti san loan rẹ díẹ̀díẹ̀ fóṣù mẹ́rìndínlógún. Affordable interest rate, èlé chípínní tí ò kọ́ni lé egun ẹ̀yìn. Ṣé rí kó rọrùn fún ṣiṣẹ́ ìjọba ni o. Nọ́mbà ìdánimọ̀ rẹ gẹ́gẹ́ bí òṣìṣẹ́ ìjọba nìkan ló nílò.
3: Civil servant employee number. For instant application and further inquiries, visit Red Granite office at number 1 Ademola Adesida Street, Edo Lodge, Okejebu, Ijapu area, Akure, Ondo State. On Instagram at redgranite.africa. You can as well call 0813-823-2150. Urgent expenses made easy.
4: Ẹ̀ka àbọ̀ sí iléèwé Ògo Olúwa.
5: Níbi tí a ti ń kọ́ ọmọ ní ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti ẹ̀kọ́ girama.
4: Tá a sì ní àyíká tó yanrantí.
5: Àwọn olùkọ́ tó ní ìmọ̀ ìjìnlẹ̀ àti ìrírí.
4: À ń kọ́ ọmọ ní ẹ̀kọ́ tó péye.
5: Ní ìlànà àti ìbẹ̀rù Ọlọ́run.
4: Iléèwé Ògo Olúwa.
5: Ọmọ rẹ yóò jẹ́ mùtúmù àǹfààní.
4: Ìkẹ́kọ̀ọ́ sáyẹ́ǹsì àti ìmọ̀
5: ẹ̀rọ ayélujára.
4: Ilé ẹ̀kọ́ wa ti ní ìfọwọ́sí pàtàkì
5: láti gba àwọn akẹ́kọ̀ọ́ wọlé fún
4: ìdánwò WAEC, NECO
5: àti Junior WAEC.
4: Ilé ẹ̀kọ́ wa fìdí padà sí
5: Ọbadà Market
4: tó wà ní ẹ̀yìn ilé epo Energy
5: lójú pópónà Benin sí Àkúrẹ́.
4: Emure ilé ọ̀wọ̀
5: àti ẹgbẹ́ ilé ìwé
4: The Lord Group of School
5: tó wà ní Òkè Ùṣó.
4: Ìdánwò ìwọlé yóò bẹ̀rẹ̀
5: ní ọjọ́ kọkànlá
4: oṣù keje
5: àti àwọn Sátidé mìíràn
4: títí di
5: oṣù kẹsàn-án ọdún tí a wà
4: yìí. Ìbéèrè tàbí àlàyé
5: sí 0806-018-0552
4: tàbí
5: 0703-009-712.
4: Ògoluwa Group of School,
5: ilé ẹ̀kọ́ tó ń kọ́ ọjọ́ ọ̀la tó dára.
6: Ọdún kò ọdún jọ ojú gbogbo wa pé pátápátá. Ọdún ifá jẹ́ bí òṣà wọlé dé wẹ́rẹ́. Ẹ bá wa yọ̀. Ewé ó máa jẹ́ o, ògùn ó máa jẹ́, eku ó máa ké bí eku, ọmọ èèyàn ó máa fọhùn bí èèyàn.
7: Ifá ni ó pa wọ́n jẹ, ẹ̀là ni ó pa wọ́n jẹ.
6: Ìṣẹ̀ṣẹ̀ ti wà tipẹ́tipẹ́ ó wà ìgbọ́dọ̀ má ṣe ni àìṣifọ̀ tó bá ìṣègùn kájọlà Kwara State. Àwọn náà tún ni Royal Emergency oníjì ọ̀fìjọ nílùú Kwara State. Ẹ kú oríire o. Lọ́jọ́ kẹrìnlá oṣù tá a wà yìí 14/8/2026 àìsàn ọdún ifá yóò wáyé tí gbogbo àwọn èèyàn yóò máa gbàdúrà sórí ara wọn tí oníkúlùkù yóò máa bèrè ohun tó ń fẹ́ o. Tó bá di ọjọ́ Saturday 15/8/2026 ọ̀pọ̀ ṣẹ̀ṣẹ̀ àríyá yóò wáyé ní Àjẹbí Compact ẹni kò mẹ̀yìn sí tó ní gàárì nílùú Àkúrẹ́ láti aago 12 ọ̀sán gbẹ̀rẹ̀. Ẹ wá wo bí àwọn eégún yóò ṣe máa fi ijó dá wa lára yá lọ́jọ́ náà. Àwọn èèyàn jàǹkànjàǹkàn àwọn náà yóò fi ìjòkó yẹ wa sí o. Lára àwọn ni ọba Ògbóni Ondo State, ọba Ìgbìrà Ondo State, Ọbádùà Ondo State, kékeré Awo ní Èkìtì State
8: àti gbogbo ẹgbẹ́ ajé olókun asọ̀rọ̀ dayọ̀.
6: A kú ọdún o, ìfá ó gbè wá o, ẹ̀mí á ṣe púpọ̀ rẹ̀ láṣẹ Èdùmarè.
7: Ẹ̀rí bá pé kò bá ṣàmọ̀dún, ìfá ni ó pa wọ́n jẹ.
9: Malogun bọ̀ owó wá ó jìbì tètè lùwà. Ọba omi jọba òkè.
10: Ìkéde ìkéde ìkéde. Ìlàjà ọkọ̀ mi látàn dẹ̀yìn. Ó yẹ̀wò ìdẹ̀yìn. Ó bọ̀ ìbàdàn kí máa ṣẹlẹ̀. Ìlàjà bọ̀ ìbàdàn.
11: Wúra gbò sùmùnámùná lórúkọ.
10: Iye fàríjà àwọn ẹgbẹ́ Global Obiatus Nigeria Limited. Nábẹ́ ìṣàkóso Marina Blue Economy.
11: Ẹ̀ka ti
10: ìlàjà lókù gọ̀mẹ̀.
11: Pẹ̀lú ìsowọ́pọ̀ ìjọba ìpínlẹ̀ Ondo. Nábẹ́ ìṣàkóso Ọlọ́lá gómìnà wa. Dókítà Lucky Oruwumi Ayédatiwa pẹ̀lú alága ìjọba ìbílẹ̀ Ìlàjẹ̀. Ọ̀rẹ́bù Marins Orípọ̀ Ayára gbé fọjá fọ̀nà.
10: Lédè àwa ọ̀dẹ́ máa lòkun pé.
11: Bẹ́ẹ̀ náà ti ọjọ́ kẹjìlá oṣù kẹjọ ọdún ìyára yìí.
10: Wednesday 12 August 2026.
11: Ọ̀nà ìkọ́nà ìgbẹ́dọ̀ la dẹ máa lòkun.
10: Wọ́n àwọn ẹjọ́ mẹ́ta yìí o.
11: Wednesday ọjọ́rú, Saturday ọjọ́ àbámẹ́ta
10: àti Sunday ọjọ́ Àìkú.
11: Kí ọkàn máa lòkun lè balẹ̀ àti ká túbọ̀ ká pèsè oúnjẹ dé wa.
10: Ọ̀nà ìkọ́nà yìí bá tẹ àgẹ̀rẹ̀.
11: Nípa lílòdì sí òfin yìí,
10: nǹkan yòójú aláìgbọràn bá rí.
11: Ojú ẹ máa rí o.
10: Olókun àgbè dédé wa o. Àmì
11: ìkéde wáyé náà ti ọwọ́ Engineer Olú Ọmọ Aládénùsì FNESE Special Advisor on Marine and Blue Economy.
10: Ondo State lorúkọ dédé ọmọ ẹgbẹ́.
9: Olókun owó wá òyì mi tètè lúwa. Ọba omi jọba.
12: Èyí tí mo mọ̀ tó gbóúnjẹ fẹ́ gbẹ́ gbà wọ́n bọ̀. Jabu International School ìkejì arakeji tíjọ First Apostolic Church ní Nàìjíríà tòkè òkun dá sílẹ̀ nílé ẹ̀kọ́ náà. Níbi tí wọ́n ti ń kọ́ mọ́lẹ́kọ́ ìwé tó yẹ kóró tí kò láfẹ́.

0: ẹ̀rí wọn ọlọ́wàbí láyéká tó rẹwà tó sì dòó kẹ́kọ̀ọ́. Ilé gbígbé wà fáwọn akẹ́kọ̀ọ́ tó bá fẹ́ máa gbénu ọgbà ilé ẹ̀kọ́, ẹ̀yin ò bọ́dẹ̀. Owó ilé ẹ̀kọ́ wọn ò pọ̀ rárá. Owó ìdákọ̀ọ́mọ lásán ni. Àǹfààní ìgbaniwọlé ti ṣísílẹ̀ báyìí sí GSS1 títí dé SS2 ní Jabu International School Èkejì Arakeji. Lójú ọ̀nà márosẹ̀ Iléṣà sí Àkúrẹ́, ẹ lè rí fọ́ọ̀mù ìgbaniwọlé gbà nínú ọgbà ilé ẹ̀kọ́ wọn láàrin ọjọ́ ajé Monday sọ́jọ́ ti Friday. Àwọn olùkọ́ wọn dáńdájíà, ilé ẹ̀lẹ́ntíríkì wọn kì í ṣẹ́jú. Ètò ààbò tó péye wà. Ẹ̀kọ́ṣẹ́ owó tún wà fáwọn akẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ni wọ́n tún láǹfààní láti wọlé sílé ẹ̀kọ́ fásitì Jabu tí wọ́n bá ti parí ètò ẹ̀kọ́ girama wọn. Fún àlàyé ẹ pé 0803-6673-481 tàbí 0706-4959-296 Jabu International School, ilé ẹ̀kọ́ ìtìmọ̀ tó kàn mí fẹ́.
1: Ọdún jọ ọdún kò bí ìtẹ̀sí àwòrán fọ̀hún. Ọdún yẹ olómi tútù ti 2026 wọlé dé wẹ́rẹ́.
2: Adé kojú ọ̀sẹ̀ gẹ̀ẹ́sẹ̀ mo kórè yèyé fọ́sùn.
3: Kórè yèyé o, ọ̀sùn, ọ̀tà o, ẹ̀yìn o, àgbà o,
1: èyí ní ṣe volúmú ìwá fálọ́wọ̀ ṣàṣẹrẹ́ tìlú Gòbá fi ń kéde ọdún ìyá wa. Olórí ọmọ tá à ń wá fálọ́wọ̀ ìyá olómi tútù tìlú Gòbá. Bí ayẹyẹ ọdún ọ̀hún yóò ṣe wáyé nìyí nílé ṣe ṣàṣẹrẹ́ tìlú Gòbá. Bẹ̀rẹ̀ lọ́jọ́ kẹtàlá oṣù kẹjọ ọdún tá a wà yìí. Nìyá yóò ṣe ìwúre lójú olókun, bàbàjí àti igba irun mọ̀lẹ̀. Tó bá di ọjọ́ kẹrìnlá, nìyá yóò bo omi akọta tìlú Gòbá tí yóò sì wúre fún gbogbo ènìyàn. Lọ́jọ́ yẹn ni wọ́n gba àwọn àlejò lóríṣiríṣi bí olóyè Ọ̀túnba Àjànà, ààrẹ Kóstà láti Òkìtì Pupa, ṣífọ̀ ọdúnwò Ìdòwú Adétìmẹ́yìn olórí àwo tìlú Ìjàrẹ, bàbáwọ̀ Ejiogbe alága bámbà mọ́ ẹgbẹ́ tìpínlẹ̀ Ondo, àti àwọn ìyàwó onímọ̀lẹ̀ láti Òkìtì Pupa, Àkúrẹ́ àti Ọ̀wọ̀, àti àwọn ọmọ àwo tó ń bọ̀. Tó bá wá dọjọ́ kẹẹ̀dógún gọgọgọ nìyá yóò fohun tuntun banú ọ. Ṣífọ̀ olúmú ìwá fálọ́wọ̀ ṣàṣẹrẹ́ tìlú Gòbá ló ń kéde lórúkọ ìyá olómi tútù.
4: Face of God, Mountain of Mercy, Evangelical Ministry, the 28 years.
5: Hallelujah!
4: Èyí dà fi ń gbogbo ènìyàn. Sí 28 years of calling to the ministry of God, church anniversary and presentation of award with the team New Crown. Wednesday, August 12th, ní November, ní léde ago mẹ́rin ìrọ̀lẹ́. Thursday, August 13th, prophetic hour, 11 a.m. to 3 p.m. Friday, August 14th, praise day, ìyìn logo, 3 p.m. to 6 p.m. Saturday, health clinic, 11 a.m. to 3 p.m. Pàmàbàdì ìwádìí Sunday, August 16th, ní Dash Mashi, ìdúpẹ́ àjọ̀dún. Bẹ̀lá ago mẹ́wọ̀ òwúrọ̀. Gbogbo ẹ̀ yóò wáyé nínú ìjọ wa o. Vodem Network Outreach, ní Mary Plot 9-14. God Crescent, Roadmaker Junction, Orisun Ibare, Abusoro, of Ado Ekiti Road, Akure, àwọn orí adé ọjọ́ náà. Ọba Awa Ezekiel Idowu, the Olojebu of Oke Ijebu Ekiti. Ọba Adebanje Adibola JP, Eleṣure of Eṣure Ekiti. Prophet and Evangelist Sam Oluwatobiloba Omoniyi, FCA, General Overseer and Founder of Vodem Worldwide. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́, ẹ máa pèsè 08066261435. Ìgbìmọ̀ àjọ̀dún lolùkéde.
6: Dragon
7: Abalajẹ.
8: Tí gbogbo àwọn àgbẹ̀ fi yẹ Dragon Super láàyò gẹ́gẹ́ bí ojúlówó oògùn pakopako. Ìyẹn láì ní mú wàhálà tàbí ìpalára fún gbogbo nǹkan àgbẹ̀ èyí tí a bá gbìn bíi àgbàdo, kòkó, iṣu, kùkúmbà, wọ́támẹ́lọ̀n, tomato àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Iṣẹ́ tí Dragon Super ṣe ó lékeka. Abalajọ tó fi wá jẹ́ wípé gbogbo àwọn àgbẹ̀ Dragon Super òun ni wọ́n yẹ̀ láàyò lákòókò tá a wà yìí. Àpátúpa ní Dragon Super ló máa pa gbogbo koríko tá a bá fi fín. Tá a bá wá kíyèsí wípé ìkè Dragon Super ti yàtọ̀ sí ti tẹ́lẹ̀, ẹ má lọ dá òtún ẹ̀. Iṣẹ́ tó ń bẹ nínú Dragon Super Jágunlábí Gbáǹkọ́gbìn tẹ́lẹ̀ ló ń bẹ nínú Dragon Super eléyìí tẹ́ ẹ máa rà lọ́wọ́lọ́wọ́ báyìí. Dragon Super tún ti wá mú kí wàhálà àwọn àgbẹ̀ dínkù. Ẹ lè rí Dragon Super rà léyìíkéyìí ibi tí wọ́n ti ń ta ojúlówó oògùn pakopako, ìyẹn jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà ẹ̀lú ẹ̀lú. 08118910336 tàbí 08118910234.
6: Dragon.

0: òrùlé aláwọ̀ oríṣiríṣi tó fúnni ní ìfọ̀kànbalẹ̀ tí ó sì dára púpọ̀ ni kí o máa lò. MINL Limited tí wọ́n jẹ́ ọ̀gá nínú àwọn onímọ̀ tẹkinọ́lọ́jì òrùlé tí ó dára tí ó sì ní òdodo. Òrùlé Sumo àti òrùlé Sumo PPG tí ó láwọ̀ oríṣiríṣi lálùpẹ́ ó dára púpọ̀ owó rẹ̀ ò sì kàní lára. Kà sí MINL Limited ní No. 21-23 òpópónà Abimbola ní Ìsọ̀lọ̀ Industrial Estate ní Ìsọ̀lọ̀ Lẹ́kọ̀ọ́. Telephone
1: 0916-000-3434 0803-258-1864
0: Òrùlé Sumo àti òrùlé PPG aláwọ̀ oríṣiríṣi.
2: Adé orí gbogbo ilé.
3: It's more than analysis, it's participation.

0: Olajo Yetayo, ekwotima pe ojumo ni ma ka ma ese oma. Ka ese oma tana, ojumo ni ma. Kayo oma la, adia fun oye la bayi ti sawo ojumo. Ojumo to mo mi loni ojumo re ni o. A wi se ni teledumare, ojumo to mo mi laaro to ni. Ojumo ayo ni a wi sente ledumare Olorun dakun wa la gbogbo bi ti won ti kewu kewu tuba loni abo ni ko ni ojo ojimo ni oni lojo ojimo a tu ki jimo mi loke pe Olorun dakun ogo ni foko re o a fin dupa na ni mo wa se jimo toni mo se le to kayin ninu isemi aye wa o wa wa la bi tawon eru re ni gbogbo le mi mo ni Saudi ni ni Mecca ni ta ti be lohun si oloni o gbe orongba okan wa ni ti dada Olorun dakun ba wa mu wole ase lo Olorun wa dakun o gbogbo n to je afere okan wa ni ti dada ba wa mu wole ase lo para fana mankana aliya agbega agbega ni o ma je teni kankan wa o Esa mi e po papapa Folaji Oye Tayo oruko mi lo nje be Fakao Sport Agbara gbogbo le ka fatamola category e Mr. Oranda Won wa die e je ko ye won pe assignment ni Oloba mi lo ni ori be Ibi aya lo po lo ni ona ojin papapa e je lo ko soye wa lati ilu ore tori ba meju ko a se ka gba DJ ti Adeke Foundation Ade Abeke Foundation Sport Fiesta Lodun 2026 to ba ti dola yo lo bi kan lo mu mi o tori ba meji ko e je nsare ka gbogbo bi nkan se waye fun wa awon to ti lo si ipele semi final lagbanrin ti ludo lokunrin ati lobinrin lagbanrin tokunrin e je so fun wa pe Kola Asha Batinga o ti lo ipele semi final Bamidele Wasiu Tajudeen Tope Galaxy awon mererin adele ni ipele semi final idije ti ludo awon tobirin nko tope ti wa Mrs. Taibat Miss Sparkless Temi Cotton Oluwa Seun awon na ti lo si ipele semi final lagbanrin ti ludo agbanrin table tennis lagbanrin se ni semi final lagbanrin tokunrin Saru Mario Adiosun Mutiwa Adiosun Muidin Lawa Kayode Semi final ni ipele ti table tennis ni e snooker nko awon ton fi snooker lo daula awon to ti wo semi final smart ododo gym test ati coach MJ lagbanrin ti draft nko awon semi finalist MC Jaja Sunday Omowa Azam Muidin Sunday Olaide lagbanrin scrabble awon to ti wo ipele semi final Mr. Martin Mr. Tiamiyu Sulaiman Mesak Ayo Olopon semi-finalist Sunday Omo wa omodu leyin mi Enison Bajesa Pastor Paul Agbarin boxing senior category Lagbarin tokunrin Salaudin Serif Adebayo Idris Apostle Evie Ahmed Moronkola Lagbarin ti junior category yen boxing Asis Abdullahi Adebayo Sogo Adesina Idris Eni Ade Simon ni agbanrin ti marathon awon to gbegbe oroke Eze Emmanuel Akinwala Abiodun Chukwu Emmanuel Ayodele Ojowuro Oladun ni Segun gege bi nkan se ye wa ni afarabalẹ badogba opolopo awon eyan ni won ti pe sibi asikagba tola yo eje nkoko jiamo general coordinator comrade Adeni Idiko abe sakoso Adeke Abe Foundation comrade Adeni Joshua A opolopo awon alejo ta nreti nbe lola a ni ka gugbe tan tori ijoba asiko director consider hotel yo wa nbe director Made Muto CEO Great Jack Concert CEO Palace Guardian Bar director the Ten Lounge and Bar CEO Diamond Ventures Adibola Emia ati opo awon eyan Mr. Wesby yo wa nbe mutiko Director Laniyan Hotel Alaji Costa gbogbo awon tan reti nbe lola ni bi asikagba idije ti Ade Abeke Foundation Sport Fiesta todun 2026 mo se wa si aba dogba e ja ku nbe yen lo be o lo bi awon gedengbe niyan bi oni white sodi ni nkan se wa si a tun je keyin ti wa mo o to ni pe afojusun ati ireti ko Super Falcon àti gbogbo ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà láti lè jẹ́ ká lọ kópa nínú ìdíje ife ẹ̀yẹ àgbà ńlá ayé torí tí ó wáyé lọ́dún tó ń bọ̀ lágbẹrin tàwọn obìnrin lórílẹ̀-èdè Brazil. Ó ti já sọ́lọ́pọ́n báyìí torí ibà méjì kọ́. Mo sọ fún wa lánàá pé kọlifáyà ó wà. Kọlifáyà tá a gbá lánàá orílẹ̀-èdè South Africa. Bayana bayana, wọ́n ṣe kinní yẹn fún orílẹ̀-èdè wa Nàìjíríà. Èmi àsì máa sọ ẹ máa gbọ́ lẹ́nu mi pé ọ̀ràn kan mẹ́nìkan máa yọ. Ó sogún ọdún láyé tolúwarì ó bá ikọ̀ Super Falcons. Tí wọ́n náà padà wá bá wọn lánàá, á jẹ́ pé a mọ̀ gbóòórùn ìdíje ife ẹ̀yẹ àgbà ńlá ayé tàwọn obìnrin a mọ̀ gbóòórùn ẹ̀ lọ́dún tó ń bọ̀ ni o. Gẹ́gẹ́ bó ṣe wà sí ọlọ́ọ̀ba mi ló ní orí bẹ́ẹ̀ méjì sẹ́yọ̀ kan làwọn South Africa fi nà wá. Orílẹ̀-èdè Ghana obìnrin náà la orílẹ̀-èdè ti Côte d'Ivoire obìnrin méjì sẹ́yọ̀ kan. Àwọn tèmi gbé gogo wọn gbọ́ pẹ́. Ẹni tó jẹ́ akọ́nimọ̀ọ́gbá ẹ̀kọ́ Super Falcons Justin Madugu ó ti wá ra owó ẹ̀bẹ̀. Ó ní ẹ má bínú gbogbo ẹ̀yin olólùfẹ́ eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lórílẹ̀-èdè Nàìjíríà pàápàá jùlọ ẹ̀yin obìnrin ẹ má bínú o. Ó yí wọ́n lọ́tẹ̀ yìí ni a sì mọ̀ pé nígbà míì àtúnṣe dáadáa àti dáadáa síwájú ni o. Bí nǹkan ṣe wà sí nìyẹn a tún farabalẹ̀ jẹ́ kẹ́yìn tiwọn mọ̀. Ẹja tún kúrò ń bẹ̀ yẹn lọ bẹ́ẹ̀. Ó lọ bí àwọn gédéńgbé nìyẹn agbẹrin ibo ní balẹ̀ sí pẹ̀pẹ̀pẹ̀. A ti ń gbọ́ pé Taiwo Awoniyi ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Sespo lórílẹ̀-èdè Turkey wọ́n ń wá ọmọkùnrin yìí láti lè jẹ́ kó wá darapọ̀ mọ́ ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù wọn. Sí ó lọ àbí ò ní lọ ìyẹn gangan láti mọ̀. À á sì rí ròyìn gbọ́ pé ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Arsenal wọ́n fẹ́ gbé Victor James Osimhen. Wọ́n fẹ́ gbé o. À á sì rí ròyìn gbọ́ pé ikọ̀ ti ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù rẹ̀ náà wọ́n ti ṣe dẹ́ẹ̀dẹ́ẹ́. Owó tó ń bèrè fún wọn ti já wálẹ̀ o. Ṣé Victor James Osimhen ó lọ àbí ò ní lọ? Ìyẹn gangan ni ò tí ì wáyé wa. Gẹ́gẹ́ bí nǹkan ṣe wà sí nìyẹn orí ẹgbẹ́ ò dúró re aláṣẹ KSC&B. Àwọn olólùfẹ́ ètò ìnìyẹn yẹ́sídẹ̀ ọjọ́ Sunday ni ó dé tán. A jọ wà ń bẹ̀ gbogbo ẹyin ti Falcons Fans Club ẹ fọkànbalẹ̀ a wà ń bẹ̀ ní Leo ni ó ti wáyé. Wọ́nmi dáadáa Big Bass International ọ̀rọ̀ balẹ̀ ayé tán gbogbo àwátáǹkarò yin eré ìdárayá a wà ń bẹ̀ yẹ́sídẹ̀ ni tọdún yìí máa dùgbọ́gbọ́ ọ̀tún kan sí. Ìyẹn tún lọ bẹ́ àwọn gédéńgbé nìyẹn Adéwálé Màṣá gbogbo olúwàjù àwọn olólùfẹ́ wa nìyẹn o. Yẹ́sídẹ̀ tọdún yìí àjọṣe ni. Àtìlẹ́yìn yín ó ṣe kókó. Ọ̀túnba Láre Fálànà gbogbo olúọ̀wọ̀ nàmbà wà ń gọ́nàṣì tó gbé Arsenal dání gbogbo olúọ̀wọ̀ nìyẹn. Ó bàjẹ́ tì ẹjá tún kúrò ń bẹ̀ yẹn lọ bẹ́ẹ̀. Ó lọ gédéńgbé nìyẹn ẹjẹ́ dójú ọjà kí n lọ polówó ná. Mo ṣe nílérí fún wa lánàá. Abala bóyá lè mọ̀ pé tiwantiwa là á gbé yẹ̀wò Nàìjà. Kí ni tó ń lọ ní Nàìjà dáadáa ló wà nú abídi Nàìjà. Ẹjẹ́ dójú ọjà kí n lọ kí n bọ̀ ná. Mi ò ní wá ètí Michael Dasọfọ̀ tó gbogbo lára mọ̀kín. Ó káwọ́ sókè àwọn Chelsea nìyẹn. Ẹjá dójú ọjà mò ń padà bọ̀ ẹ kú kalẹ̀.
1: Say after me, okay. Millions of Naira shall locate us as we take part in the Millo Text and Win promo.
2: Millions of Naira shall locate us as we take part in the Millo Text and Win promo.
3: Get texted. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Millo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Millo,

0: ṣaade kù ṣe ọkọ mi.
1: Wo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dé àbí titun.
0: Màámi.
1: Ṣùgbọ́n dúró náà, o ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná
0: yẹn. Hypo kẹ̀.
1: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò àìfojúrí kì í gbà lẹ́rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
2: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.
3: Wọ́n tún bẹ̀rẹ̀. Wọ́n lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, aré kan kò sí lẹ́yìn ẹ̀.
4: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
3: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
4: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe.

0: this.
1: E ku dede asiko yi ni bi gbogbo jacket jado ti e ba tin lori ofe lati ma gbo wa bayi atugbe nkan mi de laro oto be si ni ma ja gbo kan si nbe tori pe n to ti kale to ti kako ni e ti ma gbo nipa CD care eni le se kan ara oto to je pe won ti mu ki ohun gbogbo ko de rorun fun gbogbo to lori telemu ta ba nso nipa ka ni nkan gbogbo ni oniranran ta ba nfe lo ta mo ti dukia yi se mo ma woran television ni abun yowu isoko atawon kan mi ti e fi mu ki aye o derun fun ni ṣugbọn ta n wo wipe bi ile aye se ri lode oni nje ona ati ri awon kan won yi ni rorun wa bẹẹni yi ni idahun ṣugbọn won ni enu onikan lati gbọpọn lọjọ ni alejo kan be pẹlu mi ti won di aṣoju ileiṣẹ CDK ma fe ki won na nbe fun eyin ara ile e ku kale won
2: ale e ṣeun olotu e ku ohun ni ataro oruko mi ni Okunola Abdulhakeem gẹgẹ bi e ṣe sọ ni ẹkan CDCARE CDCARE application ti o n sọ ala ọmọ orilẹede Nigeria di mumuṣẹ nitori pe o ni o fun wa lanfani lati ra gbogbo nkan elo nu ile patapata ti o n wu wa ti a fẹ ra lati ori inu yara mattress la fẹ ra ni o a fẹ ra fan ni o AC ni a bọ si ile idana a fẹ ra gas ni o pot ni o microwave fridge ni a fẹ ra freezer ni o ati bẹ́ẹ̀ lọ lẹ́yìn a tún wá bọ́ sórí pé iná ṣe ń ṣe mọ̀nàmọ̀nà báyìí ta fẹ́ máa ra bí solar inverter kankan àtúntà ni CDK a tún wá kò lórí ẹ̀ irinṣẹ́ lókù tá a fẹ́ ra ọmọ mi ti ń kọ́ṣẹ́ télò mo fẹ́ ra sewing machine fún èmi fẹ́ ra kẹ̀kẹ́ mọ́rúwá mo fẹ́ máa fi ṣiṣẹ́ so gbogbo àwọn kan báyìí ló wà lórí CDK app tẹ́ mọ ra alákọ̀ọ́kọ́ ń bẹ̀ kò sí èlé kankan lórí rẹ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé iye tí wọ́n ń tà á lọ́jà látún wá tà fún yín ẹlẹ́ẹ̀kẹta ni pé ẹ tún wá láǹfààní láti máa san díẹ̀ díẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin tó jẹ́ pápánbarì ni pé ẹni tí ìsanwó tán tẹ́ fi máa gbé lọ àǹfààní tí a fún àwọn èèyàn ni wípé wọ́n lè ra nǹkan kẹ́dẹ̀ máa sanwó díẹ̀ díẹ̀ láti oṣù méjì títí dé oṣù méjìlá tó bá jẹ pé ọ̀sẹ̀ọ̀sẹ̀ náà fẹ́ máa sanwó ni wọ́n láǹfààní ọ̀sẹ̀ mẹ́rin títí dé ọ̀sẹ̀ méjìdínláàádọ́ta 48 weeks nìyẹn tán bá ti ń dé ìlàjì oṣù tàbí ọ̀sẹ̀ tí wọ́n bá mú CDK mọ̀ palẹ̀ gbogbo nǹkan tó bá ti láwọn fẹ́ ra yìí wọ́n mọ̀ gbé wá sí ilé wọn tàbí ọ́fíìsì wọn kò sì túmọ̀ sí pé wọ́n ra nǹkan ẹyọ̀kan lọ́wọ́ wọn ò láǹfààní àti ti ra nǹkan mí ò rárá o tí wọ́n yá mọ̀ ra mattress lọ́wọ́ wọ́n rò pé ok mo fẹ́ ra gas cooker ẹ lè mú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tẹ́lẹ̀ mọ sanwó díẹ̀ díẹ̀ láì ní èlé kankan nínú nǹkan tí CDK wà fún ni ẹ̀yin kan tó sọ pé ṣé wọ́n ń ta mọ́tò bẹ́ẹ̀ ni ṣé wàá rí tonímọ́tò dé ohun ẹ̀ à níyẹn lórí app nítorí wípé a fa àwọn èèyàn láǹfààní pé ẹ lọ wárú mọ́tò tó wù yín
1: o
2: kẹ wá sọ fún àwa káwo wa lọ bá yín sanwó rẹ̀ torí a ní ẹ tó bá fẹ́ ra mọ́tò wa fún wa láǹfààní kí wọ́n lo ọdún mẹ́ta láti sanwó tó jẹ́ 36 months so tó bá ti wá dé ìlàjì oṣù tí wọ́n mú tàbí ọ̀sẹ̀ tí wọ́n mú CDK rò pé ẹni tó sanwó kí oṣù kíní oṣù kejì oṣù mẹ́jọ ló mú eléyìí serious a jẹ́ pé ó níbì kan tó ti ń jáde torí gbogbo tó bá ti ń ṣe iṣẹ́ ó yẹ kó ní àǹfààní láti gbé ìgbàyé gbádùn mò ń gba 70,000 sọ pé kí n má lè ra washing machine 200,000 nígbà tí mo ti mọ̀ wípé màá mú oṣù mẹ́wàá ni màá dẹ̀ ra mọ́ san díẹ̀ díẹ̀ mo lè mọ́ san 20,000 ní oṣooṣù tí má dẹ̀ ti mú oṣù mẹ́wàá tí mo ti dé oṣù márùn-ún CDK ó dẹ̀ palẹ̀ washing machine ń gbowó fún mi màá tún mọ́ sanwó lọ ṣe bẹ́ẹ̀ ti má sọ fún wípé mò ń sanwó díẹ̀ díẹ̀ ni so tó bá dẹ̀ jẹ́ pé ọ̀sọ̀ọ̀sẹ̀ lèmi fẹ́ mọ́ sanwó tí mo jẹ́ bí ìyá lọ́jà má ti rọra mú iye ọ̀sẹ̀ tó bá rọ̀ mí lẹ́nu láti ọ̀sẹ̀ mẹ́rin títí dé ọ̀sẹ̀ dí méjì láàádọ́ta that is 48 weeks tí n bá mọ́sẹ̀ mẹ́jọ tí n bá ti san ọ̀sẹ̀ kíní kejì kẹta kẹrin CDK mọ̀ pé ẹni yìí níbi tí owó ti ń jáde a gbé ọjà rẹ̀ fún yóò dẹ̀ tún mọ́ sanwó lọ nǹkan tí CDK wà fún ni kò wá sọ wípé à ń gbé apá ibì kan ní Nàìjíríà a lè ra ọjà o gbogbo ibi tẹ́ ẹ̀ bá mọ̀ gbé Nàìjíríà tẹ́ ẹ̀ bá ti béèrè fún tẹ́ ti download app wa lórí Play Store tàbí App Store CDCARE tẹ́ bá ti download ẹ̀ tẹ́ forúkọ yín sí tẹ́ fi phone number yín sí ẹ̀ ti rán àwọn èèyàn wa tí ó ti mọ̀ kí yín káàbọ̀ CDK ò wá ní sọ pé kẹ́ ẹ sanwó sí àkáǹtì kankan o gbogbo nǹkan tẹ́ bá fẹ́ ṣe pátápátá nínú app yẹn ni ẹ̀ ti ṣe tẹ́ bá ti download app yẹn bá àyè tẹ́ ẹ̀ mọ̀ fi owó yín sí ẹ̀ mọ̀ rí ń bẹ̀ bó ṣe ń wọlé bó ṣe ń jáde àǹfààní tún wà fún yín láti pe iléeṣẹ́ wa lórí app yẹn tẹ́ bá ti download àbí kẹ́ ẹ chati lọ́fẹ̀ẹ́ kò síbi tẹ́ lè wà.
1: Ọ́fíìsì nígbà tó jẹ́ pé ní ẹpẹ̀ka káàkiri.
3: Iléeṣẹ́ wa wà ní Exodus Filling Station lálojúkọ Fẹ̀tọ́jì Pharmacy Olúwatóyè Quarters Àkúrẹ́ ẹ lè pe 0707-454-2995.
1: Ọ̀rọ̀ lẹ ti gbọ́ wẹ́rẹ́ yẹn gbogbo ẹ̀yin tí ẹ̀ ń fẹ́ láti ní dúkìá kan àbó mi tó jẹ́ pé ẹ ti ń rò ó ìpè bó lẹ ṣe ṣe báwo ni kiní àwọn ṣe bọ sí ọ̀nà náà rèé ẹ tẹ̀lé wọn CDK ó dìgbà kan náà ẹ ṣeun.
3: Iléeṣẹ́ wa wà ní Exodus Filling Station lálojúkọ Fẹ̀tọ́jì Pharmacy Olúwatóyè Quarters Àkúrẹ́ ẹ lè pe 0707-454-2995.

0: opportunity ńlá kan mà ló wọlé dé o látọ̀dọ̀ olúọmọ well foundation. Olúọmọ One Foundation dé pẹ̀lú ètò ìkọ́ṣẹ́ ọwọ́ lọ́fẹ̀ẹ́. Èyí tó máa jẹ́ káwọn ọ̀dọ́ wa oníṣẹ́ lọ́wọ́ kí wọn ó lè mọ ríná rí lò. Free training. Ètò ìkọ́ṣẹ́ ọwọ́ nìyẹn sà. Bí wọ́n bá dẹ̀ fi kọ́ iṣẹ́ ọwọ́ náà tán, ni wọ́n tún máa gbé irinṣẹ́ kalẹ̀ fún wọn. Ẹ̀yin ọ̀dọ́ wa o, àǹfààní ńlá leléyìí o. Àtẹ̀yìn òbí tọmọ yóò tí ì rí kan ṣe kan. Kò sí èèyàn tó níṣẹ́ ọwọ́ tó le jìyà láyé. Torí bí ẹ bá ń tẹ̀lé àwọn èèyàn kan gìrìgìrì, báwọn ni ó mọ fún yín lẹ́ja jẹ́. Ó le dìgbà kan kí wọ́n mọ̀ rẹja fún yín mọ́. Torí náà la ṣe ń sọ fún yín pé ẹni tó kọ́ ni bí wọ́n ṣe ń pẹja. Tó dẹ̀ tún fún ni ní ìgèrè àti ìwọ̀ tí wọ́n fi ń pẹja ló dáa púpọ̀ jù. Irú iṣẹ́ tó bá wù yín. Ẹ̀yin kẹwàá kọ́tẹ̀dẹ̀ máa gba equipment irinṣẹ́ náà. Kẹ́yìn ọ̀gá hairdresser, barber, fashion designer, computer engineer, àtàwọn iṣẹ́ tó kù bẹ́ẹ̀. Ó rẹ́dì láti kó àwọn ọmọ níṣẹ́. Tó dẹ̀ máa gbowó oṣooṣù. Ẹ tètè wá máa gba fọ́ọ̀mù yín lọ́fẹ̀ẹ́ o. Ní nọmba 22 Yemi Ajibade Street, ojú ẹlẹ́gbà junction, nítòsí Láfẹ́ junction, Àkúrẹ́. Bẹ̀rẹ̀ látọjọ́ Monday 10th of August to Friday 14th of August. Olúọmọ One Foundation, ẹ máa ṣe o. Thank you, sir.
1: Ayẹyẹ ọdún ìjẹ́ ṣubúlẹ̀ ṣọ̀rọ̀ wọlé wẹ́rẹ́. Ẹ wá bá wa débẹ̀ kájọ ṣàjọyọ̀.
2: Jòrò jòrò jòrò mi ubulẹ̀ mọ bọ́lọ́mọ ló ka ire ọlọ́mọ láyé yẹ wí.
1: Èyí ni gbogbo ìgbìmọ̀ ọmọ ẹgbẹ́ ìbúlẹ̀ ṣọ̀rọ̀ nílé àti lókè òkun. Pínkí Kábíyèsí, ọba Olúlékè, David Ògúnladé, Òpókìtì the second, olúbulẹ̀ ti ìbúlẹ̀ ṣọ̀rọ̀.
2: Kábíyèsí o. Ọmọ wa ọmọ ẹkùn
1: àti àwọn ìjòyè pẹ̀lú gbogbo ọmọ bíbí ìbúlẹ̀ ṣọ̀rọ̀ lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà kó ayẹyẹ ọdún ìjẹ́ṣu tuntun tá a ṣe lọ́jọ́ Saturday 15th August 2026 at 11 a.m. nílùú ìbúlẹ̀ ṣọ̀rọ̀. Ìgbìmọ̀ ẹgbẹ́ ọmọ ìbúlẹ̀ ṣọ̀rọ̀ wá rọ gbogbo ènìyàn láti ṣọdún yìí ní pẹ̀lẹ́ kùtù láì yọ̀dá yọ̀bọ́n yọ̀ gbogbo ká jẹ ká mu ká dáwọ́ dùnú ṣẹ́yìn gbanyùgbà pé ojú wa tún rọdún. Ìbúlẹ̀ ṣọ̀rọ̀ á gbé gbogbo wa o. Àṣeyí ṣàmọ́dún àṣàmọ́dún ṣẹ̀mí. Gbogbo ìgbìmọ̀ ẹgbẹ́ ọmọ ìbúlẹ̀ ṣọ̀rọ̀ nílé àti lókè òkun ló ń ké.
3: It's that time of the year again to strategically prepare the nation's future leaders, our dear teenagers, for all-round impact. That is the focus of Future Proofed 2.0, a seven-day residential boot camp for teenagers aged 13 to 19, designed to build confidence, character, leadership capacity, curiosity, and skills beyond the classroom. From August 30 to September 5, participants will be groomed in self-mastery, leadership, emerging careers, and digital literacy. To apply, visit www.thedevme.com. Deadline for application is 23rd August, and for those shortlisted, a commitment fee applies to confirm participation. Safe residential accommodation, feeding, medical support, responsible adult supervision, and a value-packed experience are guaranteed. Outstanding participants will also receive exciting gifts and cash prizes. Future Proofed 2.0 is proudly brought to you by DevMe Limited. It's growth or nothing.
0: Ẹmàkú dédé wòye o. Akíbilé stationaries ló ń kí gbogbo ẹ̀yin tó bá ń lo nǹkan tàbí ta nǹkan tí wọ́n máa ń bá ní stationery store. Like pencil, marker, highlighter, biro, exercise, notebook, scratch pad, eraser, flute, ruler, compasses, protractor, colored pencil, filter ink, office materials, A4 papers àtàwọn sizes tó kù. Dílà yín pọ́tà next pọ́tà ni wọ́n. Stationery materials tí wọ́n tún gé general merchant. Ọ̀rọ̀ Akíbilé ti kọjá double-double dọ́sí-dọ́sí gẹ́gẹ́ bí àṣà mi. Ó ti wá di dyna-dyna tipa-tipa trailer-trailer. Torí road train tá a mọ̀ sí multi-trailer truck tó tún ju trailer. Inú wọn fi ń káwọn ọjà wòlú. Torí Akíbilé lọ̀gá ọ̀gá supplier fáwọn ọ̀gá supplier. Tó fẹ́ lọ supply fáwọn tó máa ń supply fáwọn supplier. Tó tún fẹ́ supply fáwọn tó ń ta wholesales and retails. Gbogbo ẹ̀yin tó bá jẹ́ ẹ̀kúnrẹ́rẹ́ trailer lè fẹ́ máa bọ̀. Bẹ́ẹ̀ la tún máa yé rọrùn fáwọn tó fẹ́ rà ní léyóléyó tàbí pálípálí. The cheapest and affordable price. Torí oye tó bá jáde ní factory lè máa bá ń bẹ̀. Ẹ wò ó mi ò bàrò yé ṣe people. Ẹ máa bọ̀ ní nọmba 32 Oyè Mẹ́kun Road Àkúrẹ́. Lẹ́gbẹ̀ẹ́ Former National Bank tàbí ní line àwọn ní provision lọ́jà ọba Àkúrẹ́. Telephone 09060053671. Akíbilé Stationaries. Ọ̀gá ọ̀gá ó jáǹbẹ̀.
4: Ẹni tá a bá ṣe lóore.
5: Báná ni kò ṣàpẹ́ o.
0: Ìkíni
4: ni pataki re o
5: latodo kabiyesi wa
4: oba fashusi richard adewale
5: fadu lukeje di olusupare of supare akoko
4: kabiyesi ni ka dupe pupo
5: lowo governor loki ori mi saye bi
4: ati
5: wa
4: ati igbakeji re dr layide adelabi to wa soju won lojo ifijoye ati presentation of staff of office
5: ka dupe lowo alhaji amidu takuro
4: honorable jeje alabi
5: right honorable victor labi ntan
4: honorable justice fasani
5: honorable ayo ajashi
4: chairman akoko southwest
5: dr sam adekola
4: deputy general olorun febi retire
5: titles famuwagun
4: lae rugbeto
5: atawon agbagba to ku be pelu awon mo supare
4: o mo na
5: bo very emergency oba debori adeleye jp
4: olubaka ofoka kindo
5: oba isiaka osedi adu
4: alale ofakugbala
5: oba barista deleke adefebi adegbete
4: o wa le ofikare
5: oba ugode di oluse ofowaluse oka
4: kabiyesi di ajana afa ofo kagbe
5: oba olugbe ofugba e
4: gbogbo loye atawon kingmakers
5: won le se pupo o
4: is royal majesty
5: oba fashusi richard adewale fadulu keji
4: olusupare ofupare kindo
5: ilomani kakinyo.

0: kokoro e je agbaru obi ko gbo kakaka lulu akora eyin ni honorable amolafe isaac adedayo iketero mo si expensive former member house of rep labuja apadu me ro gba ko ke gbajumo oloseru ko te gba re lo ojojumo aye yi e a kete kete eyan mo re ataya re atebi onse lede leyin re la todun kero uku ti mu ona lai ro tele asiko pe abi alaga council lakora south wo se polure wo se kalejo agba oloseru honorable expensive omo lafe isaac adedayo ja eje kete eyan ko labe akoso re gbogbo pele shama akoso south e yo gbagbe re lai lai la tori vice shama kete supervisors ati on councilor on je team expensive gbogbo wa laye re no for kemi akede honorable adedayo omo lafe omo lafe na omo nige adarun omo mari oko tabalu tabalu omo nige so agbo omo ba omo nige so abo para udire eje kete kete apapo team expensive e on never kemi akede for expensive ma te padu me o pa te jade laye o
1: Káyọ̀dé
2: Bíọ́dún
1: Ààrẹ Bọ́lá Ahmed Tinubu lánàá òde yìí ló mọ̀ ti ṣèlérí pé iṣẹ́ rí gbogbo àwọn iléeṣẹ́ ìpọpọ wa ti ń bẹ ní orílẹ̀-èdè yìí pátá ni àgbéǹde yóò tún dé bá o wọn ni pẹ̀lú gbogbo bí iléeṣẹ́ ìpọpọ orílẹ̀-èdè bó ṣe dẹnu kọlẹ̀ báyìí ó lóun yóò rí dájú pé gbogbo ẹ̀ pátá ń ló padà dìde o ó ní kì í wáá ṣe pé bóyá wọn kan dìde lásán tàbí bóyá wọn ṣiṣẹ́ ń bẹ̀ lásán ó ní wọn yóò rí pé àwọn nǹkan tí wọ́n ń pèsè láti àwọn ilé epo wọ̀nyí ni ó lè jẹ́ ìwúrí fún gbogbo ènìyàn àti fún ìjọba gan pàápàá ààrẹ bọ́lá ahmed tinubu tó gbà lẹ́jọ́ àwọn tí wọ́n jẹ́ olórí àwọn òṣìṣẹ́ lẹ́ka ti epo pẹntiró àti ti afẹ́fẹ́ gáàsì léyìí tí salimon ọládìtì tó léwájú wọn ni ààrẹ bọ́lá ahmed tinubu ló ti sọ̀rọ̀ náà ó ní wẹ́rẹ́wẹ́rẹ́ báyìí náà nìkan jẹ́lẹ̀ ó ní wọ́n ti ń gbé oríṣiríṣi ìgbésẹ̀ láti lè rí dájú pé gbogbo àwọn iléeṣẹ́ ìpọpọ yìí ni iṣẹ́ wọn ló mú yányán ọgbà bẹ́ẹ̀ nínú ìròyìn míì ni wọ́n ti sọ pé àwọn ilé epo kan ní orílẹ̀-èdè yìí ni àwọn náà ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní mú àdínkù dé bá iye tí wọ́n ta epo wọn o gẹ́gẹ́ bí wọ́n ṣe fi léde wọn ní àwọn iléeṣẹ́ yìí tó jẹ́ pé wọ́n bẹ̀rẹ̀ sí ní ta epo wọn báyìí ní ẹ̀dínwó sí iye tí wọ́n ta tẹ́lẹ̀ ní iléeṣẹ́ epo nipco empire filling station àti àwọn ilé epo míì léyìí tó jẹ́ pé tìtorí ìgbà tí dangote tó mú àdínkù dé bá iye owó tí ń ta epo rẹ̀ tí iléeṣẹ́ nnpcl láwọn náà tí wọ́n mú àdínkù dé bá iye tiwọn ni wọ́n ti já epo wọn náà kúrò báyìí ní àti 1275 naira sí nǹkan bíi wọ́n ti já kúrò láti nǹkan bíi 1300 naira sí 1275 naira táwọn kan sì tún ta tí wọ́n ní 1299 naira ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n ní 1310 naira ni àwọn wọ̀nyí ni wọ́n ta epo wọn ní ìlú Abuja àti ní agbègbè rẹ̀ ẹ wo ọ̀rọ̀ pọ̀ nbẹ̀ lóríṣiríṣi ẹ kọjá lọ sínú ìwé ìròyìn daily post àti ìwé ìròyìn punch tó jáde lónìí.
2: Káyọ̀dé
1: kò dín ní àwọn méje tó ń wa kùsà léyìí tí wọ́n sọ pé wọ́n ti já láìsí nígbà tí inú kòtò tí wọ́n ti ń wa kùsà wọn déédéé ya lé wọn lórí ní abúlé kásá níjọba ìbílẹ̀ bákinládé nípínlẹ̀ plateau ní ọwọ́ òdere ọjọ́rú ọ̀sẹ̀ yìí ìròyìn tó ròyìn gbájọ láti ọ̀dọ̀ ogunlógún àwọn èèyàn tó ń bá ròyìn ìfọ̀rọ̀jọ̀wọ̀ nínú ìlú ọ̀hún lánàá ìjọba ni wípé ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló ṣẹlẹ̀ nìkan aago méje alẹ́ nígbà tí kòtò tí wọ́n ti ń wa kùsà ọ̀hún tó déédéé ṣẹ̀wẹ̀ tó sì yalé àwọn tí ó ń wa kùsà náà lórí ní àsìkò ìgbà tí wọ́n wa kùsà lọ́wọ́ ní oríkù ọ̀hún ìkan lára olùgbé ìlú náà albert danlami ń lo sọ wípé àwọn ọ̀hún ni ògúlùtù àti àwọn erùpẹ̀ ló mú ní pàpà púpọ̀ mọ́lẹ̀ o léyìí tó sì jẹ́ pé àwọn olùgbé agbègbè náà àti àwọn tí ó jọ ń wa kùsà bẹ́ẹ̀ léyìí tí wọn ò sí lábẹ́ ògúlùtù ni wọ́n sa owó ipá wọn láti pé wọ́n rí àwọn yẹn yọ danlami wàá fi kún wípé ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló ti dá inú fún àyàfo sílẹ̀ ní ọ̀dọ̀ àwọn olùgbé ìlú ọ̀hún léyìí tí kálukú wọn sá kíjokíjo lọ sí oríkò tí wọ́n ti ń wa kùsà náà látàrí bí òṣìṣẹ́ kẹ́ tó sì yalulẹ̀ ọ̀hún ẹ lọ kàyókù nínú ìwé ìròyìn punch ìwé ìròyìn daily post àtọ̀pọ̀ ìwé ìròyìn míì tó jáde lónìí.
3: Ẹni pàtàkì kan lọ nílẹ̀ yìí lọ́jọ́ tó ti pẹ́. Gbogbo ayé ló ń rántí rẹ̀ lójoojúmọ́.
4: Àkóso ọmọ ogun Jéhò Aládé o.
3: His Eminence King of Zion.
4: The sole founder and spiritual head of the Church of the Apostle Community.
3: Ǹkan lẹni ńlá tó lọlẹ̀ mí tuntun.
4: Látorí òkè mo fẹ́ rere National Headquarters.
3: Ní

0: years ni baba wa yi ti lo
1: ise rere to se sile o si se royin tan
0: to bo wa de on the 16th of august 2026 yi
1: in the 27th anniversary you bale kasagua
0: in memory of our beloved father
1: ni church auditorium wa bere lati 8 a.m.
0: baba wa yi ma se ni rere o
1: ipile to fi lele ko le je mo
0: tori opa lade ki yo ti owo juda kuro
1: be ni olofi ki yo kuro lese re titi si oni yo fi de
0: we genesis 49 verse 10 lo gbe kale be
1: to
0: o ma daro
1: omo olugemo omo olurebi
0: omo ode omo ogun onire omo asero dede gare gare
1: good night
0: his eminence
1: the valiant apostle of Christ and the king of Zion
2: ẹyin èyàn mi nípínlẹ̀ Ondo Èkìtì Ọ̀ṣun àti gbogbo agbègbè rẹ̀ pátápátá oríire ló wọlé yìí ayọ̀ abara tíntín Family Arena ló wà rán mi sí gbogbo ènìyàn o àti pàápàá ọgbẹni tí ń ta báàgì rabata tó ń ta aṣọ àwọn tí ń ta hóṣèèsì àtàwọn tí ń ta retail ń ta àwọn alọsókótó rèé o lápòṣò kò tó wa lákúrẹ́ olóyè mẹ́kùn fún ọgbẹni tí ń ra rárá tú ta bàtà aṣọ báàgì obìnrin báàgì ọkùnrin báàgì àgbé travel bíi bọ́ọ̀sì lórí ranran àtẹni tó gbẹni tó fẹ́ lọ sókè òkun tó fẹ́ ra báàgì àti gbé lọ sí ìlú òyìnbó tàbí àwọn tó fẹ́ rárá tú ta tí wọ́n fẹ́ ra hóṣèès ẹ máa bọ̀ ní wìtìwìtì ní Family Arena torí lọ́wọ́lọ́wọ́ yìí discount ń bẹ lórí gbogbo ọjà tẹ bára lọ́dọ̀ wa o Family Arena wà ní opposite Weber Bank, Adeshida Road, Akure, tabi ki mabodi shop wa. To me ni doji koju First Bank, after Texaco, bi e ban lo CSO lakure. Fu e gbeni fe rabata, asho bagi, asho kone bata kone. To fi basho omode bata omode bagi, omode bagi, bire lo jibo, ta yu bagi gbe lo so de. Ema pe waso di number yi, 08037453497. Family Arena, ile se to babi oke, yonu si, to si shebe, yonu si gwe ni yo.
3: Gbogbo àjọ onígbàgbọ́ pátá nílùú Àkúrẹ́ àtàgbègbè rẹ̀ àsìkò tún ti tó láti gba àdúrà papọ̀ fún ìtẹ̀síwájú àti àlàáfíà ilẹ̀ Àkúrẹ́.
4: Ẹ ara òkè tí a máa kúrẹ́ bó kí n o ibikíbi ti bá a. Àdúrà ọlọ́dọọdún kà á ṣe níjọ́ 16 oṣù kẹjọ lọ́dọọdún kà á yá ṣe lé Adémọ́àgùn họ kà á pèlú City Hall Lákúrẹ́ líbe oṣù náà ní ráyò. Kẹ́jẹ́ kẹtẹ̀rẹ̀ abẹ káyà gbàdúrà o àdúrà kí ìlú Àkúrẹ́ lè máa tẹ̀síwájú kùlúra tẹ̀ àsíwájú kámòdìlúkú ọ̀dọ́ kámòdìlúkú ọmọdé àdúrà káyà gbàna lébẹ̀ lẹ́nu so ǹjẹ́ a o káyà ṣe o ti rí o Àkúrẹ́ àgbẹ̀ a o.

0: Frank Communications tún gbọ́nà ara yọ. Odú ni wọ́n kì í ṣàìmọ̀ olóko. Tá a bá ń sọ̀rọ̀ nípa kọ̀m̀pútà láptọ̀pù nílẹ̀ yìí, máa làágùn jìnà. Ọ̀dọ̀ wọn ni kó o máa bọ̀. Má fowó tó làágùn kó o tó rí. Tún ra ní tí ò dá o. Gbogbo ẹ̀yin òbí àti alágbàtọ́ àti ìwọ tó nílò kọ̀m̀pútà láptọ̀pù, máa bọ̀ ní Frank Communications. Kó o wá rojúlówó láptọ̀pù tó fi ní lọ́kàn balẹ̀ tó tún lálòpẹ́. Tún gbọ́ o, gbogbo kọ̀m̀pútà láptọ̀pù tó bára lọ́dọ̀ wọn báyìí, ẹ̀dínwó ló bá dé. Pẹ̀lú ẹ̀bùn kọ̀m̀pútà láptọ̀pù bag, digital mouse, kọ̀m̀pútà láptọ̀pù stand àti charger, Frank Communications ti kó kọ̀m̀pútà láptọ̀pù wọlé bìbà. Irú èyí tó bá ń fẹ́ ńbẹ lọ́dọ̀ wọn, okòwò ńbẹ lórí kọ̀m̀pútà láptọ̀pù wà ra tiẹ̀. Kò tún kẹ́kọ̀ọ́ ìdókòwò lórí kọ̀m̀pútà láptọ̀pù. Gbogbo ẹ̀yin òbí àti alágbàtọ́, ẹ̀yin akẹ́kọ̀ọ́, oníṣẹ́ ọwọ́, oníṣòwò, òṣìṣẹ́ ìjọba, gbogbo yín lẹ nílò kọ̀m̀pútà láptọ̀pù lásìkò yìí o. Tún gbọ́ o, àǹfààní san díẹ̀ díẹ̀ tún wà. Ó yà wọ́n náà máa bọ̀ ní Frank Communications tó wà ní Frank Complex 7 Okemeso Street, lẹ́yìn Unity Bank. Telephone 0906-123-3331 tàbí 0803-353-4200. Frank Communications, kọ̀m̀pútà láptọ̀pù tó dáa tó fi ní lọ́kàn balẹ̀. Ọ̀dọ́ wọn ló ti rí rà.
1: Pàtàkì kan lọ nílé yìí lọ́jọ́ tó ti pẹ́.
2: Gbogbo ayé ló ń rántí rẹ̀ lójoojúmọ́.
1: Àkóso ọmọ ogun Jéhù Aládé o.
2: Inseminus, King of Zion,
1: the sole founder and spiritual head of the Church of the Apostle Community.
2: Ń gan lẹni ńlá tó lọlẹ̀ mí tuntun.
1: Látorí òkè mo fẹ́ rere National Headquarters.

0: ọ̀rọ̀ ẹni ó sọ wípé àyà ń dun òun jẹ́ àyà tó ń dùn kí wọ́n tó gbé ó tó di ilé ìwòsàn mímí rẹ̀ ó ti wá le koko bí ojú ẹja léyìí tó sì gbabẹ̀ tó ṣe bẹ́ẹ̀ tó lọ sọ́run ọ̀sán gangan ẹ wò tẹ bá fẹ́ kàyókù ẹ lọ sínú ìwé ìròyìn punch àtọ̀pẹ̀ ìwé ìròyìn míì tó jáde lónìí.
1: Káyọ̀dé
0: gẹdùn
1: ṣe ló mọ̀ ya àyàn lẹ́nu níbi ètò ìpolongo àṣekágbá yìí tí ẹgbẹ́ òṣèlú APC ṣe lánàá ní ìpínlẹ̀ Ọ̀ṣun níbẹ̀ ni ẹni tó jẹ́ ọmọ oyè sí ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún gbà kan rí ìyẹn ní ọdún 2023 Chris Imumulen tó dédé kéde ò tó sọ pé ṣé ẹ rí báyìí o ẹgbẹ́ òṣèlú Accord ni wọ́n ti lọ fi òǹtẹ̀lú ò pé kí Bọ́lá Oyèbámíjí kó di alága kó di gómìnà ní ìpínlẹ̀ náà ńṣe ni ẹgbẹ́ òṣèlú Accord ńṣe náà wá gbọ̀ ni àwọn náà ni wọ́n wá fọ̀n síta tí wọ́n sọ pé ẹ wo ẹ mọ̀mọ̀ dáa lóhun ẹni tó jẹ́ pé ó ti pẹ́ tí wọ́n ti lé kúrò nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún láti ọdún 2023 tó ti kúrò nínú ẹgbẹ́ òṣèlú náà bó ló ṣe máa wá sọ pé ẹgbẹ́ òṣèlú Accord ló ti faramọ́ wípé kí Oyèbámíjí kó lọ di gómìnà wọ́n ní pẹ̀lú bó ṣe yọ bọ síta tó lọ sọ pé ẹgbẹ́ òṣèlú Accord níbi gan tí gómìnà ìpínlẹ̀ ọ̀hún Adémọlá Adeleke tó ti jáde tó sì ti ń díje wípé wọ́n ti lọ ṣe àtìlẹyìn fún Oyèbámíjí wọ́n ní kò rí bẹ́ẹ̀ rárá o wọ́n ní torí pé tí gbogbo èèyàn tí wọ́n bá wò ó gbogbo ẹni tó bá lọ́pọlọ yóò mọ̀ pé kò ṣeé ṣe kí gómìnà kan kó jáde nínú ẹgbẹ́ òṣèlú wọn kí wọ́n lọ ṣe àtìlẹyìn fún ẹgbẹ́ òṣèlú míì wọ́n ní eléyìí kì í ṣe ọmọ ẹgbẹ́ wọn rárá o àti pé kò sẹ́ni tó mọ òkúlò rẹ̀ lọ́yọ̀ọ́ wọ́n ní gbẹngbẹ̀ng báyìí ni àwọn wà lẹ́yìn gómìnà Adémọlá Adeleke o òun gan sì ni ọmọ oyè wọn sí ipò gómìnà nínú ètò ìdìbò tó máa wáyé ní ọjọ́ Àbámẹ́ta ọ̀sẹ̀ yìí ẹ kọjá lọ sínú ìwé ìròyìn punch kẹ lọ kà á lẹ́kùnrẹ́rẹ́.
0: Gẹdùn
1: Káyọ̀dé
0: ọmọ ọdún mẹ́ta kan léyìí tí wọ́n wà ná déédé rí òkú rẹ̀ o wọ́n sì fi kélé òfin gbé afurasí ní ìpínlẹ̀ Delta agbègbè sápẹ́lẹ́ ní ìpínlẹ̀ Delta ni wọ́n ti wà nínú inú fàyà fún lẹ́yìn ìgbà tí wọ́n déédé rí òkú ọmọkùnrin léjeléje ọmọ ọdún mẹ́ta Master Lemuel léyìí tí wọ́n rí lẹ́yìn ọjọ́ kan tí wọ́n ti kéde wípé wọ́n wà kiri ní pópónà Ukọ ní ìlú ọ̀hún gẹ́gẹ́ bí ìròyìn tó níròyìn ń fi síta ni wípé ìṣẹ̀lẹ̀ làlúrí ọ̀hún ń ló ti mú kí àwọn èèyàn máa kọmi náà lórí bí ààbò yóò ṣe wà lórí àwọn màjèṣí nínú ìlú náà nígbà tí àwọn olùgbé agbègbè ọ̀hún tí wọ́n pè fún ìwádìí tó lóòrìn lórí ohun tó ṣe ikú pa ọmọ náà wà àti wípé wọ́n rọ àwọn òbí rẹ̀ àti gbogbo àwọn alájọgbélépọ̀ wípé kí wọ́n joyè ojú làlákànfí sọ́rí o nígbà tí oníròyìn tí wọ́n gbá ìròyìn yọ láti ọ̀dọ̀ mọ̀lẹ́bí lánàá ọjọ́bọ̀ wípé lẹ́mú ẹ̀hún ló ń ṣeré pẹ̀lú àwọn ọ̀dọ́mọdé akẹgbẹ́ rẹ̀ ní ibi tí wọ́n gbé ọ̀hún pẹ̀lú àwọn alájọgbélépọ̀ ní àdúgbò ní ọjọ́ ajé kó tó di wípé ẹnìkan déédé ràn níṣẹ́ o wípé kó bá wọn ra nǹkan fún bàbá rẹ̀ gẹ́gẹ́ bí ròyìn ṣe ṣe àlàyé ọmọkùnrin náà èyí ni wọ́n sọ wípé lásìkò ìgbà tí wọ́n ti ràn níṣẹ́ ọ̀hún wọ́n ní ó ṣe bí ẹni fẹ́ tẹ̀ díẹ̀ ẹni kò mọ̀ padà wálé lẹ́yìn ìgbà tó ti lọ láti lọ ra nǹkan léyìí ló mú kí àwọn òbí rẹ̀ àti àwọn mọ̀lẹ́bí pẹ̀lú àwọn aládùúgbò kí wọ́n bẹ̀rẹ̀ sí ní wá kiri o wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ wákàtí ló kọjá lọ tí mo tiẹ̀ gbọ́ nǹkan kan nípa ibi tọ́mọ ọ̀hún wọlé sí gẹ́gẹ́ bí ìròyìn tó náà yìí gbájọ ni wípé ká ẹ lọ sínú ìwé ìròyìn punch ìwé ìròyìn daily post àtàwọn ìwé ìròyìn míì tó jáde lónìí kẹ kàyókù bẹ́ẹ̀.
2: Roko, kò gbà gbé ilé.
0: Ó yà fẹ́ gbé mi. Abẹ́ ọ̀pẹ ànúyá lẹ́rìí jiyàn Èkìtì.
3: Èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wọ̀tán wà lórí ìjókòó. Kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
4: Ètò ìgbéyàwó láyé.
5: Ẹ jọ̀wọ́, ẹ dúró náà jàre.
6: Kí ló ṣẹlẹ̀?
5: Kí wọ́n tó so wá pọ̀, ǹjẹ́ o rántí pé o ṣẹlẹ̀ rí tẹlifíṣàn fún mi? Fìríìjì kan, ẹ̀rọ ìfọṣọ, kí ìṣe ìléwà máa fọwọ́ fọṣọ nílé
3: ẹni 2026. Ní tòótọ́.
5: Ká
3: sọ
5: Olùṣọ́ àgùntàn, ẹ̀sùn wa pọ̀.

0: BNC capsule wa kaka kere bi tun tin ta ojulowo ogun jake jado ipinle Ondo. BNC capsule wa nilu Akure, Ondo, ile Oluji, Ore, Okiti pupa, Igbokoda. BNC capsule tun wa nilu Owo, Ikare Akoko, Isu Akoko, Oka Akoko, Ifon ati nilu Kaba. Ile ise Temetayo Trado Medical Nigeria Limited lo nse BNC capsule jade. Lati mo pharmacy te ti le ri BNC capsule aladugo yin. E pe 08103369434.
1: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo ò lè ṣaláì máa pa ni lẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, ààrẹ yìí kankan ò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Stack tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Stack yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.
3: Àjèjì lájẹ́ láyé.
4: Ìdílé Mr. Ajayi Ojo.
5: Kẹ́sí kẹta fẹ́nifẹ́rẹ́.
4: Àti ìhàn tọkùnú ìlú.
5: Síbi àṣẹ parí òkú èyẹ́rì
4: a. Madam Florence Ajayi.
5: Ìkẹ́tẹ̀ Rọ́mọ̀ sí ìkẹ́bẹ̀.
4: Kí ètò ń tí a lọ rẹ.
5: Àṣálẹ̀ orin onígbàgbọ́.
4: Àti Wéki.
5: Láṣẹ níjọ kẹtàlá oṣù kẹjọ ọdún 2026.
4: Lẹ́dúgbò Rẹ́gbòṣẹ́rẹ́.
5: Ìjọka.
4: Greenhouse.
5: Àkúrẹ́.
4: Láàgọ́ mẹ́rin ìrọ̀lẹ́.
5: Ìdúpẹ́ àti ìjáde ìsìn òkú.
4: Láṣẹ níjọ kẹrìnlá oṣù kẹjọ ọdún 2026.
5: Nínú ìjọ Christ Revival Church
4: of All Nations.
5: Àrátùsílẹ̀
4: òkè àrò.
5: Láàgọ́ mẹ́wàá ọ̀rọ̀.
4: Bẹ́ẹ̀ni èyí, ọdẹ gbọ̀ngàn ìgbàlejò.
5: Dimat Gas Event Center.
4: Lẹ́yìn Banji Filling Station.
5: Lẹ́gbẹ́ Olúkayọ̀dé House.
4: Òṣìlẹ̀ Road.
5: Àkúrẹ́.
4: Bẹ̀rẹ̀ láàgọ́ méjìlá ọ̀sán.
5: Ibi kò ju agbó tí a kù rí rí rí.
4: Ìjíjẹ mímu tí a pàrọ̀ ìdí ara rẹ̀.
5: Ìyọmọ rẹ̀ fọ èyí kè é parẹ́ ìjò gbàgbé nínú ayé ọmọ lu ore.
4: Ṣé la gbọ́ ulé ọkọ̀ rẹ̀ ṣàìrò rẹ̀ gbọ́rọ́gbọ́.
5: Ẹbí rẹ̀ àtijọ́ Ọlọ́run fọ̀ ṣọ́dijọ́ ìjíǹdere ni.
4: Sùúrẹ́ o, a máa wá ọmọ ẹkùn la ọ̀fin.
5: Ọmọ alọ́ṣọ́ṣọ́ egbèje.
4: Ọmọ yẹn ó mẹ́kàgbẹ́.
5: Ẹ̀ka ìwé ó gbé.
4: Ọmọ síjú má gbọ́.

ìmọ̀ nípa ìwà ẹ̀dámọ̀nìyàn. Ọ̀kan nínú àwọn onímọ̀ nípa gbogbo èyí nínú mímọ̀, wọ́n ní tán ń pè ní àmàna trust, ìfọkàntán ni. Wọ́n ní ìyẹ́ méjì ló fi ń fò. Ìyẹ́ alákọ̀ọ́kọ́, òun náà ni wípé ìwà kan ni tó ń bẹ nínú ẹ̀mí tí máa jẹ́ kéèyàn ó gbójú kúrò níbi tí kì í ṣe tẹni. Ẹlẹ́ẹ̀kejì, ìwà kan ni èyí tó ṣe wípé a máa jẹ́ kéèyàn ó fún ẹni tó bá lẹ́tọ̀ọ́ lọ́dọ̀ ẹni, kéèyàn ó fún wọn lẹ́tọ̀ọ́ wọn láì dí nǹkan kan kù níbẹ̀. Ìwà yìí, Ọlọ́run ọba Subhanahu wa Ta'ala ó sọ dáadáa púpọ̀ nípa gbogbo àwọn tí wọ́n bá ní ìwà yìí lára. Ọlọ́run ọba sọ nínú Al-Qur'an Al-Karim, a'udhu billah.

ká mọ̀ wípé ọkàn gbógi ni eléyìí jẹ́ nínú ìwà àwọn olùgbàgbọ́ òdodo. Lónìí, oníkálukú ní pọ̀ra ẹ̀ ní onígbàgbọ́, ṣùgbọ́n kí ló gbàgbọ́? Ó pọ̀ra rẹ̀ ní onígbàgbọ́, ìwà jàm̀bá ó ń bẹ lọ́wọ́ rẹ̀. A lè fọkàn tán ọ̀, ọmọ ìjọ kò lè fọkàn tán olórí ìjọ, lórí ìyàwó rẹ̀, lórí àwọn tí wọ́n kó sábẹ́ rẹ̀. Ìmáàmù, àwọn tí ń bẹ lẹ́yìn rẹ̀, wọn ò lè fọkàn tán ọ̀ lórí owó mọ́sásí. Akápò nínú ẹgbẹ́, àwọn èèyàn ò fọkàn tán ọ̀ lórí owó tán kó sí sàkání rẹ̀. Wà á yìí nàlẹ̀ àmàna. Àmàna wà á dà. Ànábìwà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam, òjíṣẹ́ Ọlọ́run jẹ́ ká mọ̀ wípé nínú àmì pé ilé ayé ti ń lọ sópin, òun náà ni ká mọ̀ rí ẹni tá a lè fọkàn tán mọ́. Ẹ̀yin náà jẹ́ ká kíyèsí nígbà kan, èèyàn lè dá òwò sílẹ̀, ó dìde oṣù mẹ́fà kó o máa yọjú síbẹ̀, kó o gba ẹni tí ó máa bọ́ ọ mójútó, ọkàn rẹ̀ á balẹ̀, kò ní dojúrú. Èèyàn lè ní oko, kó o má láǹfààní àti yọjú síbẹ̀, kó o gbà wọ́n tí ó máa bọ́ ọ ṣiṣẹ́, wọn ò ní dọwọ́ rù. Ṣùgbọ́n lásìkò tá a wà lénìí, kódà kéèyàn lọ gba ẹni tí a lè pè ní olùbẹ̀rù Ọlọ́run, tí o bá mójútó fúnra rẹ, gbogbo ẹ̀ ni wọ́n dàrú mọ́ lọ́wọ́. Èèyàn dá iléeṣẹ́ sílẹ̀, ó gba àwọn ènìyàn síbẹ̀ ká mọ bá a mójútó, gbogbo ètò iléeṣẹ́ náà ni yóò dàrú tí kò bá ráàyè yọjú síbẹ̀. Agbéṣẹ́ fún agbaṣẹ́ ṣe, gbogbo àwọn nǹkan èròjà aṣẹ́ pátá, gbogbo ẹ̀ ni wọ́n lùta, iṣẹ́ ò yọrí síbi tó dáa. Tí a bá wo ọ̀pọ̀lọpọ̀ ìpìlẹ̀ ń tà ń pè ní corruption lénìí, àmọ́ọ̀nà ni ò sí, kò sí àmọ́ọ̀nà ní ilé ìjọsìn, kò sí àmọ́ọ̀nà nínú ètò ìjọba, kò sí àmọ́ọ̀nà níbi ètò òṣèlú, kò sí àmọ́ọ̀nà níbi ìyanisípò. Ànábì sallallahu alayhi wa alihi wa sallam, òjíṣẹ́ Ọlọ́run ọba ni idha dhuyyi'atil amana fantadhiri sa'a. Òjíṣẹ́ Ọlọ́run ọba ni tí àwọn ènìyàn bá ti ń fi ojú ìfọkàntánni gbolẹ̀, fantadhiri sa'a, ẹ máa retí o, àsìkò tí omi ayé ó dànù ó ti ń súnmọ́ pẹ́kípẹ́kí. Àwọn sahaba wa béèrè lọ́wọ́ òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam, wọ́n ni wà kẹ́yìfà ìdọ̀àtùhá yá rọ̀ṣúlọ́lá. Wọ́n ní ẹ sọ wípé fífi ojú ìfọkàntán ra ẹni gbolẹ̀, kí ni túmọ̀ ọ̀rọ̀ yìí? Ànábì sallallahu alayhi wa sallam, ànábì ni ìdà usnidal amuru wà fi riwaya ìdà usnidal amuru ìlà ghayri ahlihi fantadhiri sa'a. Òjíṣẹ́ Ọlọ́run ọba ni nígbà tí a bá ti ń gbé ọmọ ọba fọ́sùn nítumọ̀ tó súnmọ́ jùlọ, ìgbà tá a bá ti ń gbé ẹ̀tọ́ fún ẹni tí kìí ṣe lẹ́tọ̀ọ́, tá à ń gba ẹ̀tọ́ lọ́wọ́ ẹni tó lẹ̀tọ́ fẹ́ni tí kò tọ́ sí i, tí à ń yan ẹni tí ò tọ́ sípò, tí ara ẹni tó yẹ ká gbéṣẹ́ fún tó sì pẹ́ ẹni tí ò mọ̀ nípa rẹ̀, òun ló ń gbà á. Ṣé Ọlọ́run ọba ní fantadhiri sa'a, ẹ máa retí o, omi ilé ayé ò ní pẹ́ dànù mọ́. Tí a bá wo ọ̀rọ̀ tí ànábì sallallahu alayhi wa sallam sọ yìí, ìtumọ̀ rẹ̀ ni wípé tó bá ti di wípé àwùjọ a kò lè fọkàn tán ra wa mọ́, bàbá ò fọkàn tán ọmọ, ọmọ ò fọkàn tán bàbá tó bí, ìyàwó kò lè fọkàn tán ọkọ, bẹ́ẹ̀ sì ni ọkọ òun ò fọkàn tán ìyàwó rẹ̀, àwọn olórí wọn kò fọkàn tán àwọn ọmọlẹ́yìn wọn, bẹ́ẹ̀ sì ni àwọn ọmọlẹ́yìn àwọn náà wọn kò fọkàn tán àwọn tí ń darí wọn. Òjíṣẹ́ Ọlọ́run ọba ní fantadhiri sa'a, tó bá ti rí bẹ́ẹ̀, ẹ máa retí o, òpin ayé ó ti ń kalẹ̀kùn nìyẹn. Àbí Ọlọ́run ọba ní tóbi rẹ̀ kó mọ́ṣẹ́ ṣàánú wa. Eléyìí tá à ń sọ yìí, a fi ń ṣàlàyé pàtàkì kí èèyàn ó jẹ́ ẹni tó ṣe é fọkàn tán. Gẹ́gẹ́ bí Al-Qur'an àti Sunna Nabiwa Muhammad sallallahu alayhi wa sallam ó sì ṣàlàyé rẹ̀ fún wa. Al-Amana, ń tá à ń pè ní Al-Amana yìí,
kẹ́yìn ó ṣe é fọkàn.

0: ọ̀kan gbòógì ló jẹ́ nínú ìròyìn tí Ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala tó fi ròyìn àwọn òjíṣẹ́ Ọlọ́run ọba pátápátá. Gbogbo àwọn òjíṣẹ́ Ọlọ́run nínú tí máa bẹ lára wọn púpọ̀ òun náà ni wípé wọ́n máa ń ní àmàna, wọ́n ṣe é fọkàn tán. Tí a bá wo nínú Al-Qur'an al-Karim, a'udhu billahi minash shaitani rajim, bismillahir rahmanir rahim, ìgbà tí Ọlọ́run ọba ń ròyìn ànábì Nuh tí à ń pè ní Noah, ìgbà tí Ọlọ́run ọba ránṣẹ́ àwọn ènìyàn rẹ̀, ó ń sọ fáwọn èèyàn rẹ̀, ó ní inni lakum rasulun amin, ó ní èmi tí ẹ rí yìí o, òjíṣẹ́ kan ni mo jẹ́ láti ọ̀dọ̀ Ọlọ́run ọba, ẹni tó ṣe é fọkàn tán. Ó ròyìn ara rẹ̀ pẹ̀lú al-amana. Ànábì Nuh nìkan kọ́, ànábì Hud, eléyìí ń bẹ ní sifatu shuara, ànábì Hud, ó náà sọ bẹ́ẹ̀, Ọlọ́run ọba ní kọ́lá lahum akhuhum Hud. Ìdí kọ́lá lahum akhuhum Hud. Ọlọ́run ọba ní ẹ̀wà gbọ́ ni, ìgbà tí ọmọ ìyá wọn, òjíṣẹ́ Ọlọ́run tí ń jẹ́ Hud tó ń báwọn èèyàn rẹ̀ sọ̀rọ̀, ó ní alẹ́ àtẹ̀tẹ̀kùn, èé ṣe ẹ̀wà bẹ̀rù Ọlọ́run ni. Ènì lákún rọ̀sù lónìí àmì. Èmi tẹ́ ẹ rí yìí, òjíṣẹ́ kan ni mo jẹ́ tí Ọlọ́run ọba rán mi sí yín, tí mo sì jẹ́ ẹni tẹ́ ẹ lè fọkàn tán. Ànábì Hud aleyhissalatu wassalam, ó náà fi rinlẹ̀ wípé al-amin olùfọkàntán ni òun ṣe. Bákan náà, ànábì Sọ̀lẹ̀ aleyhissalatu wassalam, Ọlọ́run tún sọ̀rọ̀ èyí náà nípa rẹ̀. Ọlọ́run ni kọ́lá lahum akhuhum Sọ̀lẹ̀h alá tẹ̀tẹ̀kún, kọ́lá lahum akhuhum Sọ̀lẹ̀h alá tẹ̀tẹ̀kún. Ọlọ́run ọba ní ọmọ ìyá wọn Sọ̀lẹ̀h, ó náà sọ fún àwọn èèyàn rẹ̀ wípé ẹ̀wà páyọ̀ Ọlọ́run, inni lakum rasulun amin, dájúdájú èmi tí ẹ rí yìí, mo jẹ́ òjíṣẹ́ kan láti ọ̀dọ̀ Ọlọ́run ọba tí wọ́n rán sí yín, mo sì jẹ́ olùfọkàntán. Bákan náà, eléyìí nìkan kọ́, ànábì Musa aleyhissalatu wassalam, kódà ànábì Shu'aib aleyhissalatu wassalam, ó náà sọ bẹ́ẹ̀, Ọlọ́run ni idh qala lahum Shu'aib alaa tattaqun inni lakum rasulun amin. Ànábì Shu'aib sọ fáwọn èèyàn rẹ̀ wípé ẹ̀wà bẹ̀rù Ọlọ́run ni, dájúdájú èmi, mo jẹ́ òjíṣẹ́ kan tí a rán sí yín láti ọ̀dọ̀ Ọlọ́run ọba, tí mo sì jẹ́ olùfọkàntán, ẹni tí wọ́n lè fọkàntán. Bákan náà, ànábì Musa aleyhissalatu wassalam, gẹ́gẹ́ bí ìtàn rẹ̀ tá a mọ̀ ni, nígbà tí wọ́n fẹ́ ròyìn rẹ̀, wọ́n láti máa sọ fún qalat ihdahuma, ọ̀kan náà àwọn ọmọbìnrin tó ń sọ̀rọ̀ ànábì Musa fún bàbá wọn, ó ní ya abati istajirhu, ó ní rẹ̀ bàbá mi, arákùnrin yìí gbà ló ṣiṣẹ́ ẹ̀, nítorí pé inna khayra man istajartal qawiyyul amin, ó dájú wípé ẹni tí ọba gbéṣẹ́ fún, tí ó ṣe iṣẹ́ bó ti tó àti bó ṣe yẹ ni arákùnrin yìí, nítorí pé ìròyìn méjì kan bẹ lára rẹ̀, alkọ̀wíyò ayé alkọ̀wà, ó jẹ́ ẹni tó lágbára, ó jẹ́ ẹni tó lákìkanjú, kì í ṣọ̀lẹ̀, al-amin, ó sì jẹ́ ẹni tó ṣe é fọkàn tán. Ẹlòmíì ń bẹ, ó lákìkanjú nídìí iṣẹ́, ṣùgbọ́n kò ṣe é fọkàn tán. Ìyẹn túmọ̀ sí pé ìròyìn méjèèjì yìí, ó gbúdọ̀ wà, ẹni tó ṣe é fọkàn tán náà, ó náà gbúdọ̀ jẹ́ ìmẹ́lẹ́. Bó ti bá lọ jẹ́ mẹ́lẹ́ tí kì í ṣe ẹni tó lákìkanjú, wọn á daṣẹ́ rúmọ lọ́wọ́. Ìdí nìyí tó fi jẹ́ pé nínú Sharia Islam, tí a bá fẹ́ yan olórí sípò, nǹkan méjì yìí ni ká wò ní ara rẹ̀, al-quwwatu wal amana. Ó gbúdọ̀ jẹ́ pé ẹni tó ṣe wípé iṣẹ́ tá a gbélé lọ́wọ́ yìí, ó lágbára láti lè ṣe é, kì í ṣe ẹni táwọn kan ó dúnkokò mọ́ láti lè mọ́ rí iṣẹ́ ṣe. Láwùjọ wa nígbà míì, ẹlòmíì ń bẹ nípò, ó láníyàn dáadáa, àmọ́ ẹnu rẹ̀ ò tọ́rọ̀, àwòdì rẹ̀ kò lè gbádìí. Eléyìí wọ́pọ̀ láwùjọ lénìí, nítorí wípé àwọn ènìyàn tí wọ́n fẹ́ jẹ nídìí ìbàjẹ́, àwọn gan ni wọ́n ti ẹnìkan sókè wípé wọ̀ ni kò jó lórí, torí kí wọ́n rí pé táwọn bá jágbe máa yóò máa gbà ni. Irúfẹ́ àwọn ènìyàn bẹ́ẹ̀, ẹ ní rí kan ṣe ìkún lọ́wọ́ fun eni to se pe won ri wi pe akikaju ni awon o le gbe na wo loju tan ba fi opa ase le lowo lati sododo amen ni ton ba ri wi pe ibi ta won ba ti si ibe na ni o ti si e ri ti won na owo won ti won na ogun ti won ni kiru fe eni be le wa ni po iyan tumo si pe gbogbo eni kene to ba ri pe nu won ni le toro to ba ri pe won o lagbara lati dari o da pupo ko ma du epo lori o nitori pe ninu awon majemu ti islam ni kari lare en to jo lori o ni ki olori o lenu ko si le take decision ko le nipinu lai ni wo ife awon eyan pereje kan lati fi ya je okoro awon eniyan elekeji al amana ko je eni to se fokantan elomi ala kikanju ama inu apo re na ni ohun roko si ise ti won gbele ni lowo eyan gbudo se bo ti to ati bo se ye lai ni woju pe enikan binu iyan na pe al amana ise tan gbele ni lowo keyin o gba bi pe bi won o bi wa lere laye nbi to ba di jo gboja qiyama olohun oba yo bi wa o anabi wa muhammad sallallahu alaihi wasallam anabi ni kullukum ra'i wa kullukum mas'ulun an ru'iyatihi ojise olohun oba ni gbogbo yin ni adaranje besi ni gbogbo yin pata ni won bi yin lere bawo le se da awon eran yin je si ipo temi ati e wa leni kii se kakan lo ipo na lati fi safe abi ka fi se fari awon ojuse ti won ko se abe ipo na amana ni agbudo se bo ti to ati bo se ye nitori pe jogun del qiyama olohun oba yo bi ko wa wa lere lori nkan to ba fi wa ta koko le lori ojo olori orilede ni ojo olori ipinle ni ojo olori ibile ni ojo olori ebi ni ojo principal ni ojo headmaster ni eyikeyi ninu ipo to ni kaluku baba wa ti won ko awon eyan si wa labe ba se dari won si olohun yo bi wa lere o baba olohun yo bi o le lori awon omo ta ko sabe re oko olohun o bi o lere lori yawo ti nbe labe re eyin obinrin na gege bi yawo lede oko olohun yo bi yin lere bawo le se mojuto enu ile oko ni si gbogbo awon nkan won yi ni a npe ni al amana koda nabi wa muhammad sallallahu alaihi wasallam inu hadith afa wa ma'aqil bin yasar olohun ba ko ba ayonu siwa qala rasulullah sallallahu alaihi wasallam walu ji sholon ba so wi pe ma min abdin yastar'i allah yamutu yawma yamut wa huwa gashul li ru'yatihi illa harrama allah alaihi al janna ji sholon ba ni sallallahu alaihi wasallam kunisi enikan ti olohun oba subhanahu wa ta'ala to ba fi takoko aye kan to ba fi takoko ipo kan abi ti olohun oba ko awon ijanu awon eniyan kan si abe re nito to ni ton wa fe jade laye to hun na mo ninu emi re pe ohun se jamba si awon to nbe labe ohun ojuse ti won gbele lowo o ri pe ohun o se tara awon lohun se ojise olohun oba sallallahu alaihi wasallam oru irufe ni be to ba ku lori isisi yi ko ma le ri aljanna wo nise ni olohun oba yo so aljanna de wo irufe ni be lakotan odo we ni kokan wa ka lo ma wi pe en ti won pe ni al amana trust ifokantan ife mi bale si ni iwa ti o lagbara pupo ni ti o si jona yan fun wa ka gbiyanju ki a ni iwa yi lara ki a fi ko awon omo wa ka fi re won lati kekere nitori pe eleyi lo le je ki orilede o dara eleyi lo le je ki awujo o da aini fokantan o ni ka fi nkan pamo sinu lowo ko dojuru abi ka gba eto eleto ka si ma so fun wipe ko seto re lowo wa abi kan fi nkan kan kan entrust wa pelu nkan kan kan fokan balẹ̀ lé wa lórí lórí nǹkan kan ká padà wá jàǹbá irú wa yìí ìwà munafiqi lanabi sallallahu alaihi wasallam ohun lòdì sí ọlọ́run pé o ọdọ̀ wẹ̀ ní kọ̀ọ̀kan wa ẹ jẹ́ ká ní ìfọkàntán. ni eyi ke yaye ti won ba fi wa si ka gba wi pe n tin be lodo Olorun oba o lore ju nkan ta fe ri lati bi ti doworu lo al imam shafi'i rahimahullah afa wa imam shafi'i kolon oba ayonu sun wa won alatur riyasati khamsun nkan marun kan le yan fi je olori o akoko nu eni sidqul lahja ke yan je olododo gbogbo en to ba je olori egbiyanju ke ma so dodo elekeji kitmanu sirri ke yan je ni ti o ma pa asiri ma ki se gbogbo nkan ni olori ma nso sita ki se gbogbo n to lori bari ki se gbogbo n to lori gbo na ni o bo sita gbangba ti o ma so eleketa wal wafa'u bil ahd gbogbo awon adehun te nse nigba en campaign e mu adehun na se tori pe ninu iwa olori o ni imu adehun se wabtida'un nasiha bakana daada ta ni kawon eyan o se yen ko se pa wa la koko fi apere rere lile in ta ni kan won ma se ko se pa wa na la koko jina si nkan na elekarun wa ada'ul amana trust ifokanbalẹ ti won ba ninu wa ki a ma jamba awon eniyan awon iroyin mararun yi gbogbo enikeni to ba je olori ti mararun yi o ba pese lara teje lo gbiyanju ko je ko pe ko ma ba wa di balejo buru fun o nijo gbinda qiyama abi allah subhanahu wa ta'ala ilayhi tiawi olorun je ko se wa lanfani wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh.
1: Wa'alaikum salam wa rahmatullahi wa barakatuh. Jazakumullahu khair jazaa. Abalon ban to ko ba shiga da fa fa fa ustaz Dr. Sukun Kumani di se koni. Hafizahullahu wa ra'ah aje da sile ya qadar sunna ito ta ko le si iboba. Abalon ban to ko lon ko tuma ba wa wala on sheikh Waji Bayla wa rahmatihi yarhamur rahimin. Fa fani awati ya ba fe pe won lati beri beri. Yala lori le ti mo ba so. La ore abin kamina to di se ko loro sin wa. Eje ka ko won sori number 0 0 3 6 1 5 4 2 5 4 0 0 36 15 42 54 ori number na la la fani ati ko won se pelu ogola ani ri ju bayi lo lori to yin eto wa al bayan fu ti jare ti an be lomba n to bere ko so aju ju ko tun bo lo tasim mama jami lo ko temi abu ahmad ti an fa se da gure fun ayi assalamu alaikum wa rahmatullahi wa barakatuh alhamdulillah sama salatu wassalamu ala rasulillah adupe fun wa lohun atoro kiasi ki olorun ba to po fun wa nabi muhammad sallallahu alaihi wa sallam iki olorun atori ajeje tore kuma ba nabi muhammad sallallahu alaihi wa sallam atawara ali da tan sahabare ti to video ne ko kan wa ti yani oju kana tan nabi muhammad sallallahu alaihi wa sallam mako ko
2: what's up bere ku o le sala e ma pani lerin lakoko apejopo itakuroso ri la molebi mi o ti eda o ti gbogbo won ni fe si ni mo nse o na ni ami idanimo mi ti se Maggi native jollof rice itowo ekan lasan are kan ko si leyin e
3: Maggi star ta se latara e wa soya alubosa adun chili ati konofuru
2: onje ale ti dele e ma bo jeje tabi ke ma wa rara
3: Maggi star yo so gbogbo onje ta

0: kú sí ọkọ mi.
1: Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dé àbí titun.
2: Màámi.
1: Ṣùgbọ́n dúró náà, o ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná
2: yẹn. Hypo kẹ̀.
1: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò àìfojúrí kì í gbà lẹ́rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
3: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.
4: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣaláì má panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
5: Maggi Stack tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
4: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
5: Maggi Stack yóò sọ gbogbo oúnjẹ tá a ṣèdo.

0: ṣẹrẹdì àdàbà 88.9 FM tó sàmúlò ẹsì láàrámọ kí ní ìpínlẹ ondo ṣàlàáfíà ní àbá yín àkùbí ojú ọjọ ṣe rí ọkọ ẹmí jẹ ọdábà òní.
1: Dáadáa ni
0: ṣe dáadáa ló dé
1: àdúpẹ́
0: lẹ́bà olórí ewé ṣó ṣàrè bọ́ lórí
1: àrè bọ́
2: igi ńlá ni
0: ẹkọ
1: àmójúbà mi
0: àwọn èèyàn bèrè ẹnu ọgbọ
2: mo sọ pé
0: ogori ewé ọ tango ya back
1: ẹ ṣe o
0: ètò ìdílé mi ìdílé náà ni ogori afẹ́fẹ́ ní àkókò ti àwà yìí grand commander
2: ẹ máa ká àsán ẹ̀yìn èèyàn wọ ẹ tún kú àbọ̀ sórí ètò lónìí o ẹ ṣeun o.
3: Ó dára àwọn aláwòye lórúkọ tẹ̀mí.
0: Àwọn Gen Z go right. Ó yà wọ́n lè ti gbàgbé orúkọ ẹ̀ sọ́rọ́ fẹ́ fúra
1: ẹ̀. Ọgbọ́n yẹn mi jẹ́ ọ̀dá náà lórúkọ tẹ̀mí jẹ́ o, Akinye o.
0: Orúkọ tẹ̀mí ni Ọlájùmọ̀kẹ́ Ọmọ́tọ́ṣọ́. Àtúndé lórí ètò gẹ́gẹ́ bí a ṣe máa sọ pé lórí ètò yìí àwọn àkòrí lọ́lọ́kan òjọ̀kan tó ní ṣe pẹ̀lú ẹ̀yìn àti àwa bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa. Ten pick one or two things. Àwa náà máa ń try láti wò pé okay ẹni tó pè yẹn ò kí nìkan tí ó ń sọ nípa ẹ̀ bí àwa náà ṣe máa ń kọ́gbọ́n nìyẹn. Lórí ètò lénìí a rí kinní kan ó lọ lórí ẹ̀rọ ayélujára for some times. So nígbà tá àwa náà wà wò láàrin ara wa pé nǹkan tó ń ṣẹlẹ̀ yìí gan a lè gbé wá sí open space náà. Òun ló jẹ́ ká wá sí orí ètò lénìí. Ó ṣẹlẹ̀ wípé arákùnrin ó sọ fún ìyàwó ẹ̀ wípé ara ìyá mi ò yá o máa ṣiṣẹ́ Gen Z kí ló ṣẹlẹ̀ etí sọ̀rọ̀ tó ti rẹ́rìn ara mọ́mì òun ò yá o máa ṣiṣẹ́ mọ́ o máa tọ́jú mọ́mì mi máa máa sanwó oṣù fún ẹ. Ọkọ yẹn in the course of gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yẹn òun lọ sí school. Òun lọ sí school ẹ̀mọ̀ ó tẹ̀síwájú nínú nǹkan tí ó ṣe but arábìnrin yẹn wá dúró sí ó wá wà pending kò ṣe anything ó as in ó gbọ́rọ̀ sí nǹkan tí wọ́n sọ lẹ́nu so ó ń ṣe ó take care mama yẹn but nígbà tó wá yá ó wà pé nígbà tó ò tiẹ̀ wá lọ school tó parí iléèwé tẹ wá ní kóun àsáyà rere o kó máa tọ́jú mọ́mì o but dádì tó sọ pé wọ́n máa san sálárì fún nǹkan báyìí wọ́n tiẹ̀ san sálárì o
2: wọ́n san ṣíṣe
0: wọ́n san kọ́bọ̀ but òun ṣiṣẹ́ o diligently so wá ò pé rárá ó rà pé ti nǹkan tí mo ti cheat ara mi mi ṣe mọ́ ọ̀pọ̀ ìwọ̀n pé o ní aláìgbọràn ọmọ ló fẹ́ yà.
2: Aláìgbọràn ọmọ àbá aláìgbọràn aya.
0: Ọmọ ló ti jẹ́ yẹn ẹ̀rọ̀pọ̀ dọ́fún instruction tó wòbe ọmọ ní ike wáyé tí wàá ṣẹ̀ṣẹ̀ lóko báyìí tó bá ti pọ̀ ipò ò ní ṣe kan tí mo ní kò ṣe yẹn ó yá àlele 1-2. Ọmọbìnrin yẹn wá jáde wá ní ṣé ìṣe kó òun ti cheat ara wọn òun recognize ara wọn tó fi ṣe lóko báyìí ojú mi ẹ̀yìn ìgbìmọ̀ sahendrin kí ló ṣe ẹjọ́ ọ̀dá
3: pàkàṣọ
0: bí òjò ọ̀dá ṣẹ̀ṣẹ̀ dé gbẹ̀gbẹ̀ kí ọ̀dá kò torí agbọ̀mìtì ọ̀dá máa ti bẹ̀rẹ̀ ibẹ̀ yẹn ló máa bẹ̀rẹ̀ conversation ilé mi ẹ yà ọgbà ẹ̀mí jẹ́ ọ̀dá over to you.
1: Àkọ́kọ́ ni wípé ọ̀nà méjì ni àkọ́kọ́ ni wípé aya rere lọ́ọ̀dẹ ọkọ ni nígbà tí ọkọ sọ fún wípé nǹkan tó ń fẹ́ lélẹ̀ mo sì mọ́ jà gbàgbé náà wípé nínú ìdílé tí ọkọ bá ti sọ̀rọ̀ tí aya sì òbí ẹja rí gẹ́gẹ́ bí aya gidi aya dáadáa
3: ni
1: torí wípé òun náà ló ń tọ́jú ẹ̀ now ẹ jẹ́ ká wá wò báyìí ibi tí mo fi sọ pé ó pín sí méjì lélẹ̀ ni pé ìgbà tí ó ti gbà láti mọ ibi tí mo ti lè dá ọkùnrin ẹlẹ́bi ò ní wípé ó ṣèlérí ìlérí dẹ̀ rí ó ṣe pàtàkì kí èèyàn máa mú ìlérí ṣe ẹrù ọlọ́ọ̀ni níwọ̀n ìgbà tó ti sọ fún wípé wá o ẹ mọ̀ fún ẹ ní owó lóṣooṣù tó wá fi ṣẹ́lẹ̀ tán tó fún lóṣooṣù ó ti yẹn jẹ àkọ́kọ́ nìyẹn ṣùgbọ́n ẹlẹ́ẹ̀kejì ni wípé níwọ̀n ìgbà tí ọkọ yẹn tó ti ń wò wípé torí mo rí n tó sọ pé ó ń sọ wípé ṣe bá ò ń jẹun ṣe bí mò ń tọ́jú ẹ mò ń fún ọ ní gbogbo nǹkan tó yẹ kó ṣe gbogbo nǹkan tó yẹ kí ọkùnrin fún obìnrin pé àti fún wa ìfún pé ọ pé kini mo n ṣe fún ẹ ta ba wo na lati be ni pe akoko ni pe a bi obirin ele rege se ko
0: je adugo je
1: se ko to e ma da te o gboro je even ko ma si ni oko yo je o se o n toju re abi o toju e ibere ni so o n fun e ni nkan to o n fun e lowo to ba bere abi o fun e o n je abo je gbogbo nkan ti o n bere fun so n fun e yato fun pe owo osu to lo ma ma fun e
3: to dey were very important o se koko
1: yato fun ele pe owo osu to lo ma ma fun e ti o fun e now ibi ti oro wa jo wa ni pe o ye ki won jo soro e need to be no bi tori pe nti won jo so lati bere ko ni to n sele pada o ye kan wa jo joko pada o se se ko je pe okunrin ta n soro re yi boya nkan kan sele agbara ri o ka nkan ti o so yen mo e wa tun jo joko pada pe wa do nkan bayi bayi agbara mi o ka nkan bayi mo kini ta le se ibe yen lo ye ki okunrin yen ti wole pada again.
0: Thank you na commander
1: o so si lenu
2: o so si ni lenu ni o buyo si
0: wa de la mele ti kokko
2: you know o se pa o se ti dan ti bi re
1: be ni
2: o se pola gẹ́gẹ́ bí alàgbàjọ ọ̀dá ṣe yànnà bọ́ ti ṣe ṣàlàyé bẹ́ẹ̀ náà lórí èmi náà a pè sọ́nà méjì bẹ́ẹ̀ mo fara mọ́ ọ̀nà méjì bẹ́ẹ̀ pé ntíyàwó yẹn kọ́kọ́ ṣe n tó dáa ni pé ó gbọ́ sí in fact ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ òde àwọn gen z ìyàwó òde
1: òní
2: wọn ti ẹ̀ ní gbà wọn ọ̀rẹ́dì àti tọ́jú ìyá ọkọ pé wọn ní ìyá ọkọ síkì
3: gen z tọ́jú ara ẹ̀ nù.
0: ìbéèrè tí wọ́n bèrè pé ṣé ó tọ́jú ara
3: ẹ̀ ṣé ó tọ́jú ara ẹ̀ nù.
2: wọn ní ìyá ọkọ síkì pé èmi ni màá máa tọ́jú ọ̀pọ̀lọpọ̀ gen z ìyàwó òde òní ò lè ṣe so ohun tó kọ́kọ́ ṣe dáa ntíyàwó yẹn ṣe dáa ọkọ yẹn ló kù díẹ̀ káàtó fún torí gẹ́gẹ́ báyìí sọ pé àdéhùn ó lágbára tá a bá ti ṣàdéhùn ká mú ṣe ni ọkọ yẹn yẹ kó ti rò dáadáa kó tó gbé kalẹ̀ ó yẹ kó ti rò dáadáa kó tó in fact tí ò bá ṣe pé kinní tó wáá pérò àwọn ìlú òyìnbó owó náà máa ń lọ san wọn á gbé arúgbó wọn lọ sí care home tó yẹ pé owó náà máa san fún wọn ń bẹ wọn lè gba kẹ́ra fún ọ tá a máa tọ́jú wọn lé so iṣẹ́ gidi ni láti tọ́jú àgbàlagbà so iṣẹ́ gidi ni ìyàwó yẹn ń ṣe fún pòtò ẹ̀ kọ́kọ́ gbà láti ṣe iṣẹ́ gidi ló ń ṣe torí àti tọ́jú àgbàlagbà kò rọrùn o tọmọ kékeré tẹ láti ẹsẹ máa ń sọ pé ó lé bọta gbalagba gan ó lé ó lé ń gbàgbé
1: ó yẹ bá ti dàgbà téèyàn bá ti dàgbà lágbà yóò padà sọmọdé
0: bẹẹ
1: yóò padà sọmọdé
2: ó lè lọ tòdì ẹsẹ pé ìyàwó yẹn á nílò láti bóyá help ẹ láti rìn or help ẹ láti jókòó so iṣẹ gidi iṣẹ ńlá ni àti tọjú arúgbó nítorí ìyàwó yẹn ṣe
0: ọmọ dáadáa ni
2: in fact ìyàwó dáadáa ni mo dẹ mọ pé kò ń ṣe ìyàwó gen z
3: Kí n máa ṣiṣẹ́ mi lọ, kàdẹ̀gbà ọ̀sẹ̀ kó.

0: ìyàwó jẹ́ sí olè
1: tí o lè fi ṣẹ́ lẹ̀
0: bọ̀ ẹ jẹ́ ń parí mi ò parí ọ̀rọ̀ mi ṣe rí ìyàwó yẹn ṣe dáadáa ọkọ yẹn ló kù díẹ̀ káàtó fún àìmú àdéhùn ẹ̀ṣẹ̀ ó fi ba ọ̀rọ̀ jẹ́ pátápátápátá in fact ó yẹ kó ṣe ni kó lè fi máa mú inú ìyàwó yẹn dùn láti máa torí even asọkùnrin gan-an á súwọ̀n gan láti ṣe iṣẹ́ yẹn bọ̀ tó bá ń ṣe tó ń múnú ìyàwó yẹn dùn tó ń sanwó yẹn fún orí aya orí àwú á dẹ̀ máa ṣe dáadáa so tá a bá ti ń ṣe àdéhùn ẹjọ́ ẹjẹ́ a máa mú ṣe.
2: fẹ́ẹ̀ tẹ̀ rí ibi tẹ́ ẹ mọ́rọ̀ dé yẹn wípé tó bá ń fún un ní owó á tún orí à máa wú ṣe rí obìnrin wọ́n wà flexible kò sí bí ẹ ṣe lè tí o bá ń gbìyànjú láti irú owó tí ń fún yẹn tó bá ń fún ó lè tún máa mọ bí ó ṣe máa dọ́gbọ́n yẹn láti jọ pé owó tó ń fún yẹn á jọ tó máa nà náà àtúnjọ máa nà
0: náà ṣùgbọ́n kọkùnrin tó gbọ́n dáadáa kọkùnrin
2: tó gbọ́n dáadáa
0: tó gbọ́n dáadáa ẹtúgbọ́n máa nà ní
2: obìnrin lè kó owó yẹn sílẹ̀ á kó sílẹ̀
3: kó sí
2: ọkùnrin tó gbọ́n
3: Ìyàwó yẹn ṣe dáadáa. ó ní ẹ̀gbọ́n obìnrin ọmọ yẹn jẹ́ kó yẹ pé náà mi lè fi iṣẹ́ mi sílẹ̀ o
2: yẹn ti bàjẹ́
1: sí
3: now nígbà tí àwọn yẹn wà accept láti wá ṣiṣẹ́ kẹ́rà caregiver because caregiver ní ilé ṣé nǹkan tí mo sọ yẹ àwọn tó tiẹ̀ jẹ́ ẹ̀gbọ́n obìnrin àtọkùnrin they are not seeing it as well pé ẹ̀bí ìyàwó ni wọ́n fẹ́ as in you
2: ojúṣe ẹ̀gbọ́n yẹn kó lè ṣe
3: iṣẹ́ ojúṣe
2: wípé ó lè ṣe
3: wípé ojúṣe ẹ̀ nísìsiyìí wọ́n ti fẹ́ wá sínú ilé fífẹ́ wá sínú ilé ò sọ ni caregiver automatically that one is ruled out me mo I don't think anything wa wrong pé wọ́n gba ẹni tó wà máa take care bàbá yẹn and let her continue to pursue her career grand commander jordan mind you that nígbà tó ń take care mama yẹn ó pen the life ti
1: ẹ somebody kò yẹ kó rí bẹ́ẹ̀
2: o lè ṣe bẹ́ẹ̀ o tún tẹ̀lé ṣe bẹ́ẹ̀
1: no kò yẹ kó rí bẹ́ẹ̀ ẹ̀wọ̀ ìzẹ̀ tí ń sọ pé ọkọ àti ìyàwó ma kó owó jọ wọ́n fi tọ́jú ẹniyẹn
0: ẹ jẹ́ a sọ kí ni
3: èkó kú mọ́
2: kò sí ibi tí o lè ṣẹlẹ̀
3: kò sí ibi tí o lè ṣẹlẹ̀
0: kò síbi tí o lè ṣẹlẹ̀ sí o
3: kò síbi tí o lè ṣe mama wa I prefer pé kékeré kó lọ gba caregiver kó wá take care mama o you continue your life because won ti live life n baby
1: kó lè jọ fowó tọ́jú mama àbí bàbá
0: kò síbi tí o lè ṣẹlẹ̀ sí ṣe rí ẹjẹ́ àṣọ tòótọ́ kò síbi tí o lè ṣẹlẹ̀ sí ìyá ìyàwó náà lè sí kì bẹ́ẹ̀
3: jọ́pọ̀ ọkọ̀ ẹ̀ máa fi iṣẹ́ lẹ̀
1: ẹ̀yìn náà sì wò bẹ́ẹ̀
0: kò sípò ló máa fi iṣẹ́ lẹ̀
1: ọkọ̀
0: ló lórí aya
2: a máa tọ́jú ẹ̀ náà ni
0: but pẹ́pẹ́ iṣẹ́ tọkọ ń ṣe is not as such kò mú wá tó ti
3: yàwó kó má mú owó wá
0: ọkọ lè
3: fà á
0: ó lè fi iṣẹ́ lẹ̀ ó tẹ kẹ ẹ kó
3: bẹ́ẹ̀ ni tó bá jẹ́ family
2: ìlú èyìnbó ní ìṣẹ̀lẹ̀ gánkò
1: máa dà tó lè ṣẹlẹ̀ bí
2: iṣu tí mo níbẹ̀ ilé níwọ̀n ìgbà tí ọkọ yẹn ó ní àbúrò tó jẹ́ obìnrin ó ní ẹ̀gbọ́n tó jẹ́ obìnrin kí làwọn méjèèjì obìnrin yẹn kí ni wọ́n ń ṣe àwọn yẹn gan ni ẹni àkọ́kọ́ tó yẹ kán lè wo pé kí la fẹ́ ṣe fún mọ́mí wa
3: ìgbésẹ̀
2: wo la lè rọ ní sùúrù ìgbésẹ̀ wo la fẹ́ gbé ta máa fi ṣe now tó bá jẹ́ pé àwọn mẹ́tẹ̀ẹ̀ta ló wá conclude wípé okay o ìyàwó tèmi o bóyá iṣẹ́ tó ń ṣe o iṣẹ́ yẹn ò yí ṣe iṣẹ́ tó ń mówó wálé dáadáa fún un jù bóyá a sì lè ó lè mọ bá ran ìyá wa lọ́wọ́ now wọn wà á ní rí wípé okay o ojú àwọn gan gbọdọ̀ máa gbogbo nǹkan tó gbọdọ̀ máa kẹ́ obìnrin yẹn.

0: ile toju ya won bo se to ati bo se ye ni
1: be ni
0: ti won ba ke bo se to ati bo se ye boya laarin osu bi ose ke boya nkan mi na wa gbe lodo
1: lo
0: wa
1: gbe ya o le se se ko je pe gbogbo won ti wo pe confidence matter ngba mi boya wa buru boya elomi ngbele face me and fire boya wa toko e o ti aye o to nbe
0: beni
1: ko de wa je pe le okunrin yen ni won wo ke a se bi le yin wa space wa extra
0: visitor wa boya wa be
1: a won le gbe wa be
0: na
1: ko si jeri ko si to buru nbe bo ti kan to sele ni pe awa awon opolopo iyawo laye ode oni won fe gba but ko de si bi ti o le sele si
0: beni
1: o le je the other side mo ti ah baba iyawo mi ti si kiri
0: se e wa so pe ko ma lo
1: ko te pe ko te ma lo ko odo ti wa la gbe wa do baba yen o duro at the end because o ro pe ah ile ano but to kila ide ta fi gbe wa ni pe FMC ibe ekiti ni yawo mi ti so o lati gbe wa kon le ri good doctor attend si won mo de se treat won ton be ati e se ni ki baba du lodo wa bo do baba yari pe won duro ni na so ko si mi ti o le sele si mo le gba baba bi iya iyawo mi to
0: se
1: a le gba mora
0: yes na
1: ka de ma toju e
2: ni gba mora ko ni nkan ta so yi fifi sele
3: no the issue se mo we pe o se se we pe that period ti omo iyawo yen to fi sele ti o sise
1: mo de nigba pe won ti consider ise awon meji pe
0: won ti se ti o o le je pe se to ni yen se o ko be se to mo wa le ni
2: o sa se
1: ma
2: lo
1: o le ko je ma but in total in talk kun yen se lai mu
0: ade o se yen ni
1: kini ko bo si rara
2: ko ye ko birin yen gan gba in the first place ko ye ko gba
3: iko to se de ni ese ye is not taking care of that person but any stone se fun
1: jomo
3: now only kill official sile awa ti ko fe ra magi
2: awa
3: ti pe I don't need that
2: diva no
3: she ona ta
2: yes
3: you say anything a se ma duro pe so
1: iro mi o ro pe en gan ni wahala be
3: ko
1: o so ni beyin pe o so ngbeyin pe ohun toju e se bo nje ohun toju e which is pe o fo wo nje le o fo wo kini but o da e pe the adehun
2: monthly allowance yen gangan ni
0: bo fun la won kan mi
3: she la bra allow her to make her own money
2: exactly ko de mo ko ta mi di ko jo gbo modo ehe ko de ma toju baba bi iya yen
3: because won te ba gba wa sile o mi pe ati oko ati iyawo won ma ri e to provide
2: exactly
3: ki eye o je ki ka won comment ta ni bi pop city o ri ajo da fear god there so dik ni they had a contract and the husband broke the agreement in a civilized environment the husband will be sued and made to pay the wife for her labor then
1: aki ti kan ko to dey do
0: so o ti lo niyan
3: o ti lo Segun Joseph only in UK is a lot of money I give credit to the wife what happened to the man's siblings Odun they are coming to UK to marry God dan you are welcome what are you Odun what are you say di baye say di baye
2: no bo se ko ri niyan
3: e ya ka se oju
2: bo se ko ri
3: oi no it was 60
0: everything order odu okun yen lo pe o ma de nse
3: no na o wo pe because
0: sugbon ni wa gba ti toju
2: okun se eyin o ri mi ti
3: ni pe oko yen wo pe o ni oko ako lolori ara
0: beni yes
3: iko to lo as in game to lo niyan tori oko lolori aya na means that
0: ya se tin ba pa fun eni o gboro tele nkan to se niyan bo o ye ko fun
4: hello
3: e ka so
4: ah e te fun wa laye ka te ma da soro yin
0: e ma binu oya e da si
4: o lo show agbo to paul akimare lati lekun lo soro
0: oya gbo yin
4: la koko seri nkan ti oko yawo yen se yen o lo pe ni breach of contract
3: e yo su
4: na be o fe igbe yawo iyawo o kin seru iyawo e ni legal wife ni se bi mama yen bi mo benin bi o ba te wa bi mo benin rara ah se bi won le gba na ni now
5: hello
3: so I didn't want to so bad won le gba elu e ka so
6: Ekason
3: orúkọ yẹn ṣe sí ń pè wá.
6: Mrs. Ogunfunmi ni wà láti ìlú Ọ̀rẹ́.
3: Agboyin.
6: Ọlọ́run ò ní jẹ́ káwọ obìnrin ó ṣàṣe dànù.
7: Sẹ́rí
6: gbogbo nǹkan tó wà lórílẹ̀-èdè yìí àgbáyé obìnrin ni ìyájẹ jù. Tá a bá máa sọ ọlọ́pàá obìnrin ló bí. Gómìnà obìnrin ló bí. Ẹ tún wo tí ní ilé nísìnyí báyìí. Ọkọ sọ pé òun á máa fún ìyàwó ní owó oṣù. Kò fiṣẹ́ sílẹ̀, ó fiṣẹ́ sílẹ̀. Kò rówó yẹn fún. Ìyá ni kò dáa. Tó bá jẹ́ àwọn ọmọ ayé ìsìn ni snapper náà fún ìyá yẹn. Kò dáa tọ́ ẹ yé fìyà jẹ obìnrin. Lórílẹ̀-èdè wọ́n ti fìyà jẹ obìnrin jù. Ẹ jọ̀wọ́ ẹ jẹ́ kóbìnrin ó rí mú mí.
8: Obìnrin yẹn ní ọjà
6: yìí ó lóun máa fún orí obìnrin yẹn lówó fiṣẹ́ sílẹ̀.
0: Kò fìyà jẹ́ náà.
6: Tí àwọn
0: òbí náà máa
1: nílé ìwé tó ń ṣùgbọ́n ó ló ń pèsè tó ń jẹ
0: oúnjẹ.
2: Everything is not about oúnjẹ. Ẹ̀yin ọmọ ọjọ́ ètò wà bẹ́ẹ̀ kóbìnrin wà káǹtì ẹ̀ kó lówó ń bẹ̀.
0: Ṣé yóò dúró sílé? Ṣé máa dúró sílé yẹn? Owó tí ọmọ fi ra kini ó ti fi bá.
8: Ẹ̀rí ọkà sọ o. Àgbọ̀ yí o.
0: Ẹ bá wa gbóhùn sókè o.
8: Ẹ ká sọ.
9: Àtọ̀hún wà ní.
0: Lára àgbọ̀ ojú òpó òun ká fọ́lù mi láàyè ojú òpó òun ó dí.
8: Ẹ̀rí ọkà sọ.
10: Ẹ ká sọ.
8: Ẹ ṣe o.
10: Ẹ kú ètò.
8: Ẹ ṣe àtúpẹ́.
10: Lẹ́rí ọ̀rọ̀ tẹ́ ń sọ yẹn, ẹ mọ̀ pé ìdílé dàbí mọ́tò rí. Ọkọ tó sì kan, nǹkan ló sì ni. Tó lábẹ́ ètò ìgbéyàwó, ẹ mọ gbogbo tí wọ́n ti sọ pé nínú ìṣòro nínú gbogbo ẹ̀. Tó bá jẹ́ pé mi ni mi ò kẹlẹ̀ ní bàtà déhùn kankan. Lọ́mọ tọ́jú màmá mi.
0: Lọ́mọ tọ́jú
1: àṣẹ ní ìpínlẹ̀
0: àṣẹ ní.
8: Hello.
0: Ọ̀tọ̀.
1: Ìyẹn
0: tí onídàáwù lẹ̀ ṣàdé.
1: Ìyẹn tí ẹ ti da. Tí ò bá ṣàdé ń bẹ̀ tí ìyàwó
8: lẹ̀. Ẹ ká sọ.
10: Ẹ ká sọ.
8: Orúkọ yà sẹ́sí
10: tẹ̀lé. Ẹ ṣeun làwọn àláti kojú.
8: Akọ̀yìn.
10: Ẹ ṣeun. Tó o bóyá bí o gbọ́ dáadáa, ikọ́ tí mo fẹ́ bẹ̀rẹ̀ ni pé kí ọkọ kó máa àmínà kí ìyàwó kó máa gba owó lọ́wọ́ ọkọ ẹ̀ kó tó máa tọ́jú ìyá ẹ̀. Tó bá jẹ́ bẹ́ẹ̀ ni kí ìyàwó ń kọ́ tó bá jẹ́ pé ìyá ẹ̀ ni tani ló máa ń tó owó
0: fún ìyàwó rẹ̀ tó
10: máa tọ́jú ìyá ẹ̀.
1: Ẹ ṣe
8: àdúpẹ́.
1: Ìrọ̀ kéèsì eléyìí tí ẹ̀wà ó yàtọ̀ ọkọ ló ṣèlérí.
0: Ó ṣèlérí.
8: O ma ni position kan ti kan ma ṣẹlẹ̀ tẹ́ pé ìwọ as ẹni tí kan yẹn gan ṣẹlẹ̀ sí tí wọ́n pẹ́ no threshold mi ni ìlé gbà lẹ́tọ̀ọ́ kó wá ṣe síyàn tó bá jẹ́ pé ọmọbìnrin yẹn ò níṣẹ́ is a different thing
2: than that. Exactly, àmọ́ pé wọ́n ti fún
8: níṣẹ́. O lọ school ẹmọ all night tó ṣe ẹlú ẹ̀ka sọ. Ẹ ṣe àdúpẹ́. Hello, Ẹ ká sàn. Orúkọ yà sẹ́sí ń pè wá last call àwọn alẹ́ ni ìmẹ́lẹ́. Hello, Agbọ́yín.
10: Akíọ́lá lá.
8: Agbọ́yín.
0: Ọ̀yà Gbẹ́ni Akíọ́lá.
10: Ẹ rí Ọ̀gbẹ́ni Jọ̀ọ́dá àbí kí lorúkọ tán ti tán sì wọ́n.
8: Jọ̀ọ́dá ni.
10: Jọ̀ọ́dá àti ọkọ ìyàwó yẹn. Kí ló yẹ ká lọ kàn wọ́n máa gbélé.
2: instant judgment dele
0: e so wi pe
1: eni pe
9: hello
8: an gbo yin
9: ti yawo yen to ba je to wa ni su okonjo professor okonjo ewuala ti oko yen le so pe ki iyawo nko ami iru mommy yen pe ko ma toju iyawo ko ma so iru yen so pe oko gogogo ati ogbeni joda o ye kankan
8: ele e ni to won su
0: e lo mu we bejo yi wa
8: e se adupe e se ti mo pe nkan ti mo fe so o fe jomo nkan ti won so ri pe bra mama is your page mama yen wa olojo wa de ya wa lo where would that woman start from
2: se se mama wa se se ton ti ko file
8: nigba to toju mama e ma ka gbo gbo yen boyo lo se masters o lo se phd e ni ko wa
0: the issue is this
8: o
0: ni se o possible ko je pe on ti wo kan to le se ade yen kan to le se
8: mo
0: ati bo lu se ti o bele yen se
8: so mo ko so yi to so pe
0: e lo bi ya to
8: se o la toju mama o
0: ele ti o so pe ate o ko nje ara ta ba je oni kile kan yen no
8: o ko wa le
0: o le se ru nkan be yen o wa ti jo wo lu se ti eni yen se
8: iro
1: to so ntemi ti eri me pe se gege bi idile gbogbo nkan ki nkan ta ba fe se ajo joko ajo ro o ye kan ti ro si wa ro se kan wa ti ro daada
2: awon ijoko kan wa te o n joko e
8: so are you saying that
0: ko le gba laye
8: I'm not saying that nature ise woman yen lo ye ko yes. Determine how she's been treated
0: nature ise lo determine to sele yi o lo sele yi to sele
1: ko the treatment was not good but the thing is that e le jo joko ke jo ro ke jo determine okay ah
8: that's our condition apply
0: dama
8: lo ati lo jo jo to so
0: yin ijajo ti o da ni ijajo ti o da ni
1: oni ati grand commander ati jo da
8: oko yen won so ko
2: oko oko ijajo ko
8: sa mi
2: report 20 eh odo ayo alo le wa o tun to se don bo ni odo alawi loruko temi
0: to

0: Bàbá tó ń ṣe Golden Herbal Mission tó wọ́n tó wá jẹ́ lẹ́yìn ju àánú wọ́n gbé àyẹ̀wò ìlera ọ̀fẹ́ kalẹ̀ láwọn ọ́fíìsì wọn gbogbo nílẹ̀ Yorùbá.
1: Ó ṣe wọ́n
0: nígbà wọn rí pé owó ta fi ń ṣàyẹ̀wò nígbà míì ó ń ka àwọn èèyàn láyà kò jẹ́ kí wọ́n kíyèsí ra nípa ìlera wọn mọ́ èyí ló fà á tí wọ́n fi wò pé kí làwọn lè fi ṣèrànwọ́ fáwọn aráàlú àwọn ohun tí wọ́n lè fi ṣèrànlọ́wọ́ náà ni pé kí wọ́n mú owó yẹn kúrò kò sówó káàdì kò tó wá àyẹ̀wò ẹ ṣá lọ ṣàyẹ̀wò ara yín lọ́fẹ̀ẹ́ láwọn ẹ̀ka ọ́fíìsì wọn. Ẹ rántí pé oògùn tí Kẹ́hìndé lò tàbí ohun tí Kẹ́hìndé lò tó ṣiṣẹ́ fún Kẹ́hìndé ó lè má ṣiṣẹ́ fún Dòwó ìdínú tó fi yẹ kẹ́ ṣàyẹ̀wò ara yín kẹ́ tó lòògùn èyíkéyìí. Wọ́n ń kìlọ̀ lórí self medication ó léwu.
1: Akọ̀tù ṣe ti yẹ lápò má bọ̀kan jẹ mọ́.
2: Ayẹ́wọ́ aládùn ó, mo gbẹ́ bóyá ìbáàgbọ́.
0: Ohun tí bàbá Golden Herbal tó tún fi yàtọ̀ sáwọn akẹgbẹ́ wọn ni pé gbogbo ìgbà tẹ bá pè wọ́n ni wọ́n máa da yín lóhùn. Ẹ pè wọ́n lálẹ́ ẹ pè wọ́n láàárọ̀ ẹ pè wọ́n lọ́sàn-án wọ́n ṣetán láti farabalẹ̀ gbọ́ yín. Tẹ́yìn bọ̀ wá sí ibi tẹ́ ti lè ṣàyẹ̀wò ọ̀fẹ́ ńkọ́ ẹ lè pè wọ́n sórí aago wọn tó máa fi ilẹ̀kùn tó kúrò lórí ètò yìí lónìí torí wọ́n wà pẹ̀lú mẹ́nulẹ̀ agbára lọ́wọ́lọ́wọ́ báyìí. Gbogbo ẹ̀yin tẹ wá láǹfààní láti máa gbómi lọ́wọ́ bóyá fún ìgbà àkọ́kọ́ mú kí n pẹ́ ẹ kú oríire àlejò yòówù kágbó ara yín ti gbà bóyá iṣẹ́ ẹ̀yìn ni tàbí tẹsẹ̀ ló ń fà yín sun ni àìró oorun sun ni ti yín ni ká jẹun díẹ̀ kó máa ṣe ni bí ẹni jà jẹ́ kì.
2: Gbogbo bóyá ìbá àgbọ̀ wá dára fún wa.
0: Àtọ̀sí ọlọ́jọ́ pípẹ́ ìdádúró ọjọ́ pípẹ́ fún obìnrin ìtọ̀ ṣúgà tàbí ìtọ̀ níṣẹ́jú ìṣẹ́jú ń tọ̀sán tòru fún ọmọdé tàbí fún àgbà ojú tí ò lè mú nọ́mbà mọ́.
1: Má bọ̀kan jẹ́ má bọ̀kan so ọ̀la ń bọ̀ wá dá lágbára olúwa.
0: Ìwọ́n tó ní high bp tó tiẹ̀ ti wá yọrí sí stroke ńkọ́ ọkùnrin tí kọ́rẹ́ǹtì ẹ̀ ti wá lò kọjá bó ṣe yẹ lọ.
2: Ó gbọ́dọ̀ dọ̀ ó gbọ́dọ̀ fayọ̀ ká.
0: Iléeṣẹ́ Golden Herbal Mission ti wà ń kalẹ̀ láti gbà yín nímọ̀ràn kí lohun tó yẹ kẹ́ ẹ lò láti fi kó páńpẹ́ sọ́wọ́ àtẹ̀sẹ̀ àìsàn tó bá ń dà yín láàmú.
2: Ìrọ́dún ọ̀dà ọ̀kọ̀ọ̀kọ̀ ayé aládùn ó títí dalẹ́ ó ìbá ń bọ̀ wá dára fún wa.
0: Ṣé ẹ mọ̀ pé tọkùnrin bá jí láàárọ̀ kùtù ó yẹ kí transformer ẹ̀ jí pẹ̀lú ẹ̀ ni ṣùgbọ́n tí ò bá ti jí pẹ̀lú ẹ̀ kẹ mọ̀ pé nǹkan ti ṣẹlẹ̀ ságbo ara yìí.
1: Ọjọ́ kì í pa ṣe kì í ṣe má la o ọ̀nà rẹ̀ má la o.
0: Tí kọ́rẹ́ǹtì jẹnẹrétọ̀ tiẹ̀ bá wá lò kí lohun tó máa ṣe pé bàbá Golden Herbal kan gbà ẹ̀ nímọ̀ràn.
1: Àmì retí ọ̀nà ẹ̀ máa lásẹ̀.
0: Golden Herbal Mission oògùn tí a fi ewé àti egbò pẹ̀lú ẹ̀ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ spices àti èso àwọn nǹkan tẹnu ń jẹ tá a lè rí láyìíká wa àtẹ̀lé tó jẹ́ foreign tó jẹ́ èso natural tọ́lọ́run dá fún ìwà láàyè wa tàbí fún oúnjẹ wa ni.
1: Agbára Olúwa o.
0: Àfi ọtí àfi pèlò oògùn yìí o gbogbo nǹkan tá a fi pèlò ẹ̀ natural ni.
2: Bóyá oṣù náà ládùn àkọ́dọ̀lọ àpẹ́bàbà.
0: Mo sọ pé wọ́n tún nawọ́ ètò àyẹ̀wò ìlera ọ̀fẹ́ fún gbogbo ẹni bá lè yọjú sí iléeṣẹ́ wọn tẹ́yìn bá wá wà níbi tó jìnà sí iléeṣẹ́ wọn ń kọ́ báwo lẹ ṣe máa jàǹfààní yìí. Orí ọ̀fẹ́ wà fún láti pè wọ́n ẹ gba ìmọ̀ràn lórí ìlera yín báyìí ló ti ń ṣe mí báyìí kàsá báyìí kàwòdì. Wọ́n ṣetán láti tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti gbọ́ gbogbo bó ṣe ń ṣe yín wọ́n sì fún yín ní ìmọ̀ràn lórí ìlera yín bóyá olóúnjẹ kan tí ò yẹ kẹ́ máa jẹ àbọ̀ ní nǹkan kan tí ò yẹ kẹ́ máa fi sínú oúnjẹ yín mọ́ tàbí olóúnjẹ kan pàtó tàbí èso tó yẹ kẹ́ dídì máa jẹ lójoojúmọ́ gbogbo ẹ̀ ló máa ṣàlàyé fún yín. Ẹ má sọ̀rọ̀ sínú tẹ́yìn bá jìnà síbi ọ́fíìsì wọn tẹ́ ẹ̀ lé wá fún àyẹ̀wò ẹ gbìyànjú ẹ pe nọ́mbà wọn ẹ ṣàlàyé bó ti ń ṣe yín tẹ bá sì wà níbi tó jìnà bóògùn ṣe máa dọ́wọ́ yín ọ máa láàyè yín.
1: Ọba tó gbọ́ àdúrà wọn kan a ṣe ti yẹ tọmọ kan bá lẹ̀ o.
0: Mo lè fọwọ́ ẹsẹ̀ dáadáa pé àwọn tó ti gbà àmọ̀ràn lọ́dọ̀ bàbá yìí nípa ìlera wọn. Wọ́n dúpẹ́ lọ́wọ́lọ́wọ́, wọn ní tẹsímọ́nì lóríṣiríṣi, kì í ṣe gbogbo ẹ̀ lálẹ́ máa sọ lórí atẹ́gùn torí àkókò wa. Ọba tó ṣe tàwọn wọ̀nyẹn á tún ṣe tẹ̀yìn náà, ẹ má sọ ìrètí nù. Bóyá ìsàn lọ́jọ́ pípẹ́ ni, tẹ́yìn rò pé bóyá wọ́n fẹ́ sí yín ni, kì í ṣe gbogbo ẹ̀ làfẹ́ sí o. Ìmí wà tó yẹ pé àwọn nǹkan tá à ń jẹ ló ṣàkóbá nínú àgọ́ ara wa. Ìmí wà tó yẹ pé àìtètè kíyèsíra ká tètè bójútó ló ti wá da ohun tí ń gbẹ bọ́ kàǹkà bíi tìrókò lọ́wọ́ wa. Ẹ gbìyànjú, ẹ pe bàbá Golden Herbal, ẹ ṣàlàyé bó ti ń ṣe yín. Wọ́n gbà yín nímọ̀ràn bó ṣe lè ṣe wọn náà lẹ́lọ láti lọ ṣàyẹ̀wò. Wọ́n sọ fún yín ohun tó yẹ kẹ́ ṣe àti ohun tí ó yẹ kẹ́ mọ ṣe mọ́. Wọ́n ṣàlàyé.

0: Baba, mo woye pe a tin ri testimony lorisorisi nipa omo tuntun te se ko jade laipe iyen ni ogunju te se se laipe yi si e se clinical test e lowo je le so fun wa se awon agent yin gbogbo ni won ti ni ni won ti le ri ogunju ya ti pe ki le ro debe te tu fi beyan na kale
1: se ri ngba ta ti godi haba jade la wa ri pe isoro kan wa awon eyan kin lo nse ayewo ayewo ton se yen to je pe atete mo pe ru esun bayi lo wa lagu ara atete gbigbe se so yen la wa ni pe e je ka ra awon eyan wa lowo la ba ra awon ipipin ka kiri gbogbo ibi ti olile se wa nile Yoruba six states so kan lo ma se ayewo ofe nibe nigba ta tun bere si se ayewo ofe yen la wa ri pe aisan oju po ki lo tun ma nfa aisan oju la ba lo sun se research yẹn ló mú wa gbé golden herbal eye drop jáde a lè dúpẹ́ lọ́wọ́ ọlọ́run gbogbo àwọn tó ti ń lò láti nǹkan bí oṣù méjì sí mẹ́ta tá ti ṣe clinical trial gbogbo àwọn pátá láti dúpẹ́ lọ́wọ́ ọlọ́run.
0: ọpẹ́ ni fọlọ́run ẹ ṣeun bàbá.
2: ìtọ́bọ̀ wá dára fún ẹ kó o yáwó tàbí gbọ́wọ́ èlé ìgbà ń bọ̀.
0: sábà fẹ́ gẹ̀ẹ́tì oògùn ojú yìí kí ni processing ẹ̀ sà.
1: golden herbal eye drop ọ̀dọ̀ àwọn agent wa lè ti máa gẹ̀ẹ́tì ẹ̀ now process ẹ̀ ni pé ọ̀fẹ́ ni golden herbal eye drop torí pé clinical trial à ń ṣe a ò ta ọ̀fẹ́ ni ṣùgbọ́n ẹ máa ra park golden herbal mixture ẹyọ kan ìgò mẹ́fà ló wà nú ẹ̀ ìgò mẹ́fà yẹn ló máa lo eye drop kan ẹ̀ tán àwọn méjì jọ ṣiṣẹ́ pọ̀ ẹ lè dá nìkan lo
0: eye drop yẹn
1: because golden herbal tẹ́ ẹ mú yẹn ìyẹn ló ń ṣiṣẹ́ láti nú àìsàn
0: ìyẹn ni pé ìyẹn ń fọ láti nú
1: then eye drop yẹn ó máa máa kó síta
0: tẹ́lẹ̀ a máa kó ìdọ̀tí ẹ̀ jáde síta
1: ẹ máa rí ìpín ẹ máa rí iyẹ̀pẹ̀ life lójú yín fún àpẹẹrẹ àwọn tání wọn ní irú glycoma pé wọn ò kí ń rìbáàsì gbogbo àwọn tó ní glycoma tán ti ń lò lórí clinical trial láti rí
0: ìpayà
1: wọn give testimony
0: olúwa ṣeun ohun tẹ́ ń sọ ni pé golden herbal park kan ó lọ pẹ̀lú eye drop kan eye drop yẹn fi si fún ọlọ́fẹ́ ni ìyẹn àwọn tó bá ní eye issue ni o
1: tó bá ní eye issue
0: ṣé ojú nìkan ni golden herbal ń ṣiṣẹ́ fún àgbo tó ní àwọn iṣẹ́ míì tó ń ṣe.
1: golden herbal gbogbo nìṣe ni gẹ́bí a ṣe sọ síwájú pé àwọn àìsàn láti orí dé nǹkan la ṣiṣẹ́ lé lórí ta ṣe research lé lórí so àìsàn tí ò bá lórúkọ nìkan ni golden herbal ò lè ṣiṣẹ́ fún.
0: ẹ ṣeun nǹkan tí mo fẹ́ gbọ́ gan nìyẹn pé kì í ṣe ojú nìkan ni golden herbal ń ṣiṣẹ́ fún gbogbo nìṣe ni ẹ ṣeun.
2: lọmọ kan balẹ̀ o ṣòwò.
3: ìjà ló jà tó lọ gbàlá fò. lọ́dẹ̀ sí ti yọ lẹ́nu.
0: mo máa fẹ́ kẹ bá mi dárúkọ ibi táwọn ajẹ́ǹtì wà nípìnlẹ̀ Ondo wa nbí.
1: Olú-ilé-iṣẹ́ wa ní Àkúrẹ́ ìyẹn ló wà ní Infinity Hotel and Suite tó wà ní Ondo Road ní Custom Bus Stop ilé epo ńlá kan wà ní Custom Junction yẹn.
0: ilé epo eré ìrànà ẹ̀yìn ẹ̀.
1: ẹgbẹ́ ẹ̀yìn ẹ̀ ni hòtẹ́ yẹn wà.
0: eléyìí tó ń pẹ́ǹtì ní cream color yẹn.
1: cream color tó wà lọ́wọ́ ìsàlẹ̀ yẹn.
0: ok
1: kẹ wọlé sínú ọwọ́ ẹ̀yìn ni ọ́fíìsì wa wà. a tún wà ní òkè àrò modern shide ní opposite modern shide. a wà ní alágbàtà níwájú central bank àwọn shopping complex kan wà ń bẹ̀

0: ilé àlejò tágbọ ara tìyẹ ti gbà tó ń fi ọlá kàlàkà lọwọlọwọ kọjá lọ sí olùléeṣẹ golden harbour níbi tí wọn ti ń ṣe àyẹwò lọfẹẹ wọn máa sọ fún yín kí làwọn tẹ máa jẹ kí làwọn tẹ máa mu kí ni ò sì yẹ kí ẹ jẹ tàbí kí lohun tó yẹ kẹ yẹra fún nísàn bákan náà ètò lè pe nọmba wọn bàbá golden harbour wọn máa gbé tóun bá sì gbé ó ṣeéṣe kó jẹ mánéjà wọn ẹ bá wọn sọrọ ẹ sọtọ kan ní ẹ sọ má ìdíyín fún wọn kí lohun tó ń ṣe yín àtìgbà wo ló ti bẹrẹ àti bẹẹ bẹẹ lọ bóyá bẹẹ ṣe lè mọ lọfíìsì wọn ni tàbí oríkò ibi tẹyìn wà ẹfẹ wá sí ọfíìsì ẹ kò fẹ lọ ra golden harbour mission ni nọmba tẹ lè pè wọn sí 08086986998 tó bá jẹ whatsapp ni 09061666538 ni nọmba tẹ lè pè wọn sí. Golden Harbour Mission program ti tẹ̀síwájú ẹ má yí kúrò ń bẹ́ o.
1: Golden Harbour Mixture. Egbògi tiwantiwa tá a pè ya mọ́ nílànà ayé òde òní. 100% fruits, vegetables, spices and herbs. Oh yes. Tonic ti ń bẹnu ẹ̀ tún poró kọ́. Bẹ́ẹ̀ ló tún ń fọ gbogbo gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ tí ò wúlò lára. Inú nírun àwa bí wọ́ sí. Tó bá do ní ti bí ẹgbẹ̀lura kẹ́ ẹ sọ jí. Tapanpa tapanpa tapí ìrépalẹ̀ máa ìsàn àtàrùn gbogbo kára ṣe yé mú. Golden Harbour Mixture nìyẹn. NAFDAC ti fòǹtẹ̀ ló jìgà. Ó sì ti wà káàkiri ilé-iṣẹ́ Martins Global Resources Limited tó wà ní Odógúnyán, Ìkòròdú. Nílé Èkó ló ṣe é pẹ̀lú Golden Harbour Mixture wà lálàáfíà.
2: Orúkọ èmi ni Dr. Martins Akinboyewa. A wá ní kí a fi àbájáde àwọn ìwádìí fún ọdún méjìlá tá à ń ṣe nípa ìlera ara wa. A wòye pé ọ̀pọ̀lọpọ̀ ní ayé òde òní tí wọ́n bá pé 50-60 wọ́n á ti kú. Ilé tó bá dàgbà jù ní 70. A wá ní kí ló ń fà á tí ọ̀pọ̀lọpọ̀ kì í máa fi ń dàbí àwọn bàbá ńlá wa tí wọ́n wọ 90 tí wọ́n wọ 100 and something. A wá ṣe ìwádìí pé kí ló ń fà á. A wá rí pé nǹkan tí à ń jẹ òun ló mú àìsàn oríṣiríṣi wá sí àgọ ara wa tí ó máa ń dá ẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ wa légbodò. A wá bèrè pé kí ni àwọn bàbá ńlá wa ń jẹ ńgbà yẹn lọ. A rí pé kò sí kan tán jẹ ju pé kán jẹ èso, kán jẹ ewébẹ̀, kán jẹ ewé àti páálí. Àwa ni ò dà bẹ́ẹ̀. A wá tún lọ sórí àyẹ̀wò kejì. Pé irú àwọn àìsàn wo ló máa ń ṣe èèyàn ní àgọ ara láti orí dé ikùn ẹsẹ̀. Fún àpẹẹrẹ, rírú orí báyìí, ẹ̀fọ́rí túlò, àìlè sùn tàbí àìsàn ojú, ojúmọ́ ríran kedere. A lọ sí ọrùn, àyà, ibẹ̀ ni ọkàn wà, ẹ̀dọ̀fóró, kíndìnrín, a wá ṣa gbogbo ẹ̀jọ̀ títí dé ikùn. Obìnrin míì torí pé ilé ọmọ ẹ̀dọ̀tí, tí wọ́n sọ pé fibroblast tube ẹ̀dọ̀tí tàbí fibroid, a kọ gbogbo àwọn àìsàn yìí sílẹ̀. Níbi àgọ ara tá a máa pè ní private part, ọkùnrin míì tí ò bá lo oògùn márale kò ní lè fi dídí. A lọ síbi ẹsẹ̀ arọmọlégún gbogbo ẹ̀. Nígbà tá a kọ gbogbo àwọn àìsàn tó wà ní ẹ̀yà ara pátá, a wá padà sí orí àyẹ̀wò èyí tí a ṣe ní àkọ́kọ́ lórí àwọn oúnjẹ táwọn bàbá wa ń jẹ. Pé irú àwọn èso wo, irú àwọn ewébẹ̀ wo náà máa ń jẹ tó lè ṣe àwòtán àwọn àìsàn kọ̀ọ̀kan tá a ti yí rẹ̀. A wá rí pé sí kan tán jẹ ju pé fún àpẹẹrẹ irú kárọ̀tì sì tí gbogbo wa ń jẹ. Kárọ̀tì ní kinní kan tán pè ní vitamin A tó máa jẹ́ kí ojú kó mọ́lẹ̀ tó ń ṣàwòtán ojú. Àpẹẹrẹ ìkejì ni tomato tá a máa pè ní tomato wa máa ń jẹ ní gbogbo ìgbà. Ó ní kinní èròjà kan tán máa pè ní lycopene ìyẹn máa fọ gbogbo ẹ̀jẹ̀ tó máa jẹ́ kí ẹ̀jẹ̀ kó mọ́ tónítóní. Àlùbọ́sà ayò tá a máa pè ní garlic tá a máa jẹ gbogbo ìgbà. Èèyàn máa jẹ́ kí ẹ̀jẹ̀ dì. Tí ẹ̀jẹ̀ ò bá dẹ̀ ti dì, tí ó lè gbéra láti ibi tó ti gbéra tó lè máa padà sí ọkàn bí tó ti gbéra. Ẹ rí pé kò ní sí irú àìsàn kankan tó máa ṣèyàn. A wá kó gbogbo nǹkan tẹ́nu jẹ yìí. Ó wá jẹ́ nǹkan bí
3: 40-45
2: ingredients. A wá papọ̀, a wá fi ṣe oògùn ìlera ara tí a pè ní Golden Harbour Mixture. A ti wà lórí research tó ti lọ sí ọdún méjìlá. A ti ṣe NAFDAC ti rí NAFDAC ti approve ọ̀rẹ́ ti fún wa ní òǹtẹ̀. Ìjọba Nigeria Federal Ministry of Science and Technology àwọn náà ti wọ́n ti gbé yẹ̀wò àwọn náà ti rí àti Ministry of Health gbogbo náà láti jọ tán ti máa ń pa ẹ̀. Kò wá sí àìsàn kankan tó máa ṣèhàn àfi tí ò bá sí ní àgọ́ ara tí a ti dárúkọ ẹ̀ tó wà lára ní Golden Harbour Mixture ṣe ní ṣiṣẹ́ fún. Àfi ọtí àfi ṣe.
4: A kí àwọn ènìyàn wa a sì ní ká sọ fún wọn láti bẹ̀rẹ̀ sí lo Golden Harbour Mixture láàárọ̀ nígbà tí wọ́n bá tún wá di ní alẹ́ tí wọ́n bá jẹun tán lálẹ́ kán tó sùn kán tó lo Golden Harbour.
5: Fún gbogbo ẹni tó ní ìpèníjà ojú a ti ṣe Golden Harbour Mixture eye drop.
6: Fún gbogbo ẹni tó ní ìpèníjà ojú ẹ ó lọ ra páàkì Golden Harbour Mixture kan tí ìgò mẹ́fà wà nínú ẹ̀. Wọ́n á fún yín ní eye drop ẹyọ kan sí lọ́fẹ̀ẹ́. Ẹ ìgò mẹ́fà yẹn ló máa ń lo ẹyọ eye drop yẹn kan tán.
7: Ẹ kàn sí wa ní olú-iléeṣẹ́ wa tàbí kí ẹ pè wá.
2: Ẹ lè kàn sí wa lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 09077207928 lẹ́ẹ̀kan sí 09077207928. 7928.
0: Tabi 0808696998. Lekan si 0808696998. Ayẹwo ilera ofe si tẹsiwaju ni gbogbo awọn eka ofiisi wa.
1: Aha! Golden Herbal Mixture. Egbogi tiwantiwa ta piyamọ ni lanaye ode oni. 100% fruits, vegetables, spices and herbs. Oh yes, tonic ti nbe nu e tun poro ko. Lo tun fo gbogbo gedegede ti o wulo lara inu ninun wa bi wo si to ba do ni ti bi egbelura ke so ji tapanpa tapire pale mai san tarun gbogbo kara se ye mu godi abamistro niyan nada kiti fun telu jiga o si ti wa kaakiri ile ise Martins Global Resources Limited to wa ni Odogunyan Ikorodu ile Eko lo se pelu Golden Abamistro wa lala fia
3: to yi la fin ki gbogbo awon eyan wa tan wa lori ijoko koko ti to lati ge akara oyinbo fun igbeyawo toni
8: eto igbeyawo laye
9: ejowo eduro noja re
10: ki lo sele
9: ki won to so wa po nje oran ti po sele ri television fun mi fridge nkan ero foso ki ise le wa ma fowo foso nle en 2026
3: eh ni tuto
9: ka ta so pe o ti re won abi
3: ta lo ti so pe mo bodo ra gbogbo awon kan ile kan so ni bi ti cdk e wa
10: emo lo tun je cdk bayi
3: be ni o cdk e le ra fridge yin ero foso ati be be lo
9: ka kuku wa gba pe gbogbo awon kan won yi ti wa ninu ile re lowo lowo ba ti soro ye abi
3: ah lati osu to koja ni mo ti ra won
9: oluse agutan eso wa po
3: pẹ̀lú CDK o lè ra fóònù tẹlifíṣàn ẹ̀rọ amúnáwá tó lu agbára ìtàn sọ́run àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn sanwó díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá lọ́dọ̀ wa download CDK lórí Play Store àti Apple Store.
11: Iléeṣẹ́ wa wà ní Danco Plaza Ajilosun lẹ́gbẹ̀ẹ́ Olú Motors ládojúkọ Maria Asumpta Catholic Hospital Ikere Road Ado Ekiti ẹlẹ́pẹ́ 0707-484-3351.
12: Ẹ kú dédé àsìkò yìí níbi gbogbo tẹ́ ti láǹfààní láti máa tẹ́tí sí àkànṣe ètò nìyí láti lè ṣe Signal Strength Nigeria Limited tí wọ́n fẹ́ ká kúrò nínú òkùnkùn ká bọ́ sínú ìmọ́lẹ̀ láì sí wàhálà. Ẹ bá ń kí gbogbo ọmọ Nàìjíríà kẹ́sì já wa bẹ́tà bẹ́tà ǹtẹ́ ẹ̀ tó kó dé báyìí.
13: Ẹ kú dédé àsìkò yìí ẹ̀yàn mìíràn gbọ́ mi lé ní wákàtí. Orúkọ tèmi ni Adéronkẹ́ láti iléeṣẹ́ alálùbáríkà ni iléeṣẹ́ Signal Strength Nigeria Limited. Mo tún ti dé láti wá já àwọn èèyàn mi bẹ́tà bẹ́tà gẹ́gẹ́ bí ìṣe mi mo ṣe máa ń já yín sí.
12: Tọ́ kí làwọn nǹkan tẹ́ kó wa lọ́tẹ̀ yìí.
13: Ní iléeṣẹ́ wa Signal Strength Nigeria Limited, a tún ti kó àwọn solar systems kan wọlé ní kẹ̀tíkẹ̀tí báyìí lọ́tùn-lọ́tùn lóríṣiríṣi. Tí a pẹ́ àwọn solar system tó máa gbé tẹlifíṣàn yín, tó máa gbé fan, tó máa gbé DSTV decoder, GoTV decoder, StarTime decoder, tó máa charge laptop, charge phone, tọ́ná sínú ilé pẹ̀lú ìrọ̀rùn.
12: Làwọn tẹ́ tún kó dé báyìí.
13: Bẹ́ẹ̀ni lóní kẹ̀tíkẹ̀tí.
12: Èló ni àwọn solar system yìí.
13: Owó tí ò kan ilé egun ẹ̀yìn rárá láti 200,000 naira sókè díẹ̀ ni solar systems wa ti bẹ̀rẹ̀.
12: Ṣé n bá gbọ́ yín yé, àwọn èèyàn láǹfààní láti jẹ̀gbádùn àwọn solar system tó lè gbé tẹlifíṣàn, gbé decoder, gbé fáànù, ṣáàjì fóònù, ṣáàjì láptọ̀pù.
13: Bẹ́ẹ̀ni.
12: Bẹ̀rẹ̀ látòrí 200,000 naira sókè.
13: Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ sì ni àwọn èèyàn tó bá ra solar systems lọ́dọ̀ wa lásìkò, wọ́n ní àǹfààní láti gba tẹlifíṣàn kan, tàbí fáànù kan, tàbí GoTV decoder, tàbí DSTV decoder sí lọ́fẹ̀ẹ́.
12: Promo ń lọ lọ́wọ́ tí wọ́n láǹfààní láti gba tẹlifíṣàn kan, decoder kan, fáànù kan sí lọ́fẹ̀ẹ́.
13: Lọ́fẹ̀ẹ́, ṣùgbọ́n pẹ̀lú àdéhùn àti àjọsọ.
12: Àdéhùn àti ọ̀rọ̀ àjọsọ ń bẹ.
13: Bẹ́ẹ̀ni.
12: Mo ti yọ ohun tí mo fẹ́ yọ.
13: Bẹ́ẹ̀ sì tún ni Signal Strength Nigeria Limited tún ti wá kó àwọn solar systems kan wọlé lọ́tùn-lọ́tùn báyìí tó jẹ́ pé ó lè gbé gbogbo èlò lọ́nà nílé yín pátá. Ṣé tẹlifíṣàn la fẹ́ sọ ni, freezer la fẹ́ sọ ni, refrigerator la fẹ́ sọ ni, washing machine ni, iron ni, blender ni, microwave ni, gbogbo nǹkan tá a bá fẹ́ fi gbé pátá ló gbé. Bẹ́ẹ̀ sọ láwọn ilé tó lè gbé pọ́ǹpì machine pẹ̀lú.
12: Láìṣe náà nẹ́pà.
13: Ara o.
12: Lọ́dọ̀ yín báyìí.
13: Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ sì tún ni solar freezer wà lọ́dọ̀ wa.
12: Ẹni tó bá ní ìdí solar freezer.
13: Bẹ́ẹ̀ni.
12: Ó wà lọ́dọ̀ yín.
13: Ó wà nílé iṣẹ́ wa.
12: Ẹ bá mi júwe, báwo làwọn èèyàn ṣe dé iléeṣẹ́ yín?
13: Iléeṣẹ́ Signal Strength ní ìlú Ado Ekiti, ọ́fíìsì wa wà ní GoTV Yellow Building tó wà ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ UBA Bank ní Ajilosun ní Ado Ekiti. Ní ìlú Ọyẹ́ Ekiti, a wà ní Signal Strength Office, District 6, Ọmọdọ́wà Street, ní ìdojúkọ ààfin bàbá wa Olóyè of Oyè Kingdom, ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ tí àǹtí. Ìtọ́ wà ní Àkúrẹ́ wà ní Signal Strength House 123 DSTV GoTV Yellow Building, Old Hospital Road, Ọba Òṣùpá Way, ní ìlú Àkúrẹ́. Tó bá jẹ́ pé ọ̀ṣinlẹ̀ tàbí ìjọkalẹ̀ yín gbà wọlé, ilé kẹta sí Olúkayọ̀dé roundabout ní apá ọ̀tún yẹn ti máa rí ilé gogoro náà báyìí, Signal Strength House, wọ́n kùn ní ọ̀dà yẹ́lò. Tó bá jẹ́ pé nẹ́pà lẹ́yìn fẹ́ gbà wọlé, tẹ́bá sì kọjá Aquinas College Gate síwájú díẹ̀, ẹ máa kọjá síwájú díẹ̀, ẹ̀yin ẹ̀ kàn sọ́dá kẹ wọ àwa òsì yín kẹ tó kan Olúkayọ̀dé roundabout, ilé kẹta kẹ tó kan Olúkayọ̀dé roundabout. Tẹ́bá ti sọ́dá, ẹ ti máa rí Yellow Building yẹn, GoTV Building, ẹ ti máa rí ibẹ̀ gangan la fi kalẹ̀ sí. Ní ìlú Ọ̀wọ̀, Awa ni DSTV GoTV office. To wa ni adjacent Parajashin House. Legge Adeolu Nursery and Primary School ni Oke Ogun ni ilu Owo. Office wa to wa ni Karewa ni DSTV office. Aframes Plaza, Jubilee Road ni Ifegbekegbe Polaris Bank ni Kare Akoko.
14: Ero bani soro tawon eyan le pe si nko.
13: Ero bani soro wa ni 08 1 0 8 1 0 1 0 1 0 4 0 4 2 8 2 8 0 4 0 4.
14: Eja tun mule kan si
13: 08 1 0 8 1 0 1 0 1 0 4 0 4 2 8 2 8 0 4 0 4.
14: Asiko re ti to lati je gbadun to po repete ma je kan fani eleyi o fu oru
15: wepa
14: signal send nigeria limited tun gbara mi ide won fo ba le lote yi ni pelu awon solar system ti won sese ko wo lu biba awon solar system to yan kilala ki mole o le wa fun teru tomo ni an sun lo kuku ko ru o tun ma mu ni o si mo pelu signal send solar tutun yi je ko run o sanwo imole re ko run o si tun je ki fanu o fi ategun alaafia si wa ti mole bi re lowo perete bere lati 200,000 naira o le die soke ni gbe aye gbedemuke ti bere ni le ise signal send nigeria limited ko bambari ibe ni pe e tun lanfani lati gba television tabi fanu go tv tabi dstv kan si iro fe pelu adehun atoro ajoso ni o o ma gbe gbogbo ohun elo ilo na nu le bere latori television fanu atawon decoder gbogbo yoju seyi keyi le ise signal send nigeria limited kanfani o to tenubepo won wa ni signal send office go tv yellow building legbe uba bank ajilosun adu ekiti number 123 signal send house go tv yellow building obo osupa road old hospital road akure ati adjacent baba ajashin house oke ogun owo to fi mo efrem plaza legbe polaris bank ikari akoko falaye epe 08 1 0 1 0 4 2 8 0 4.
16: Baba egba mi era mi kale oro ko mi yi ma ti su mi ise lo pariwo eyin didun ara riro ewo mo se mo pe ko le mu oko lo oko mo ni o se suke suke da towo re le ni oda ti e kon sun lo ni
17: aba ajo ko ti igbo ni nipa 24/7 aba make sure koro jogun ogun bile tawon okunrin bire fun gba gbogbo akanse gogi bile ta gbe kale lona ti gba lode 24/7 aba make sure ko lo ti nu rara o ka gu eyin didun ara riro afo gede gede do ti ara danu
18: logo lo mo ori abaduro to
17: ti o si ma sise akori lodun lolufe re iwe atebo la fi pelu re ajo nafdac fun tedu gba o da lagu ara 24/7 abamisho lati je alagbata jake jado le nigeria e ma pe 0916062653 0916062253 oruko money januomo 24/7 abamisho

0: ìyanu.
1: Tí ó wà ní ọ̀tẹ́gbẹ̀ yẹ street.
0: Òkè àró.
1: Ayọ̀ ní bus stop.
0: Àkúrẹ́.
1: Gbogbo ẹ̀yin tẹ́ ẹ ṣiṣẹ́ tí kò sí èrè nínú rẹ̀.
0: Ẹ máa bọ̀
1: lórí òkè ìyanu láti wá bá Jésù Olúwa pàdé o.
0: Nígbà káwọn alágbára fayé rẹ lùlù bẹ̀ǹbẹ̀ lóru.
1: Máa bọ̀.
0: Ọlọ́run yóò ti ṣèyanu láyé rẹ̀.

0: kábíyèsí rẹ ọlọ́run ẹrù jẹjẹ ọlọ́run tó lọ kọrin kése àdìtú ńlá ẹnitẹ́nikẹ́ni ò lè tú ìbà rẹ o ẹ káàbọ̀ sí orí ètò tòní orúkọ mi ò yípadà èmi ni victor samuel mc kọdínwìrè kọdínétọ̀ ni ohun mọ tí ó wà lọ́kàn yín bẹ́yẹn kọdínétọ̀ pc ni ẹ o ẹyìn lórí ètò àkókò ìyanu ńlá wà láti iléeṣẹ́ ìránṣẹ́ Christ Miracle World Evangelical Ministry orí òkè ògo ìyanu ọ̀tẹ́gbẹ̀yẹ níbi tí ọ̀dà parí sí ní òkè àró nílùú àkúrẹ́ ń bí ibẹ̀ náà ni wọ́n wà bàbá wa apostle prophet olúwaniyi samuel bàbá orí òkè ògo ìyanu ti wà ní ìkàlẹ̀ láti fi ọ̀rọ̀ ọlọ́run bọ́ wa ẹ jẹ́ kí gbogbo ó farabalẹ̀ láti jóúnjẹ mi.
1: Orúkọ Jésù ní agbára Jésù mo gbàdúrà fún yín lọ́sùn yín bí ó ṣe máa gbọ́rọ̀ yín ọlọ́run tó ní ọ̀rọ̀ tó ní ìmọ̀ kó fọ̀rọ̀ náà kó fi ṣèwòsàn kó fi ṣègbàlà kó fi ṣètúsílẹ̀ káàánú ọlọ́run kó ṣèbẹ̀wò lórílẹ̀‐èdè Nàìjíríà kó gbogbo kó bọ́ sí fún rere Jésù olúwa wa àmì àmì àmì lórúkọ Jésù. Ohun tí mo fẹ́ fi bá yín sọ̀rọ̀ lọ́sùn yín náà ni ìdánwò ìgbàgbọ́ ìdánwò ìgbàgbọ́. Ẹ jẹ́ wo ohun tí ìwé mímọ́ sọ ìwé Deuteronomy orí ìkẹjọ ẹsẹ̀ kejì kí ìwọ kí ó rántí ọ̀nà gbogbo tí olúwa ọlọ́run rẹ ti mú ọ rìn ní aginjù láti ogójì ọdún yìí wá láti rẹ̀ ọ́ sílẹ̀ àti láti dán ọ wò láti mọ ohun tí ó wà ní àyà rẹ bí ìwọ ò pa òfin rẹ mọ́ bí bẹ́ẹ̀ kọ́. Ṣé gbọ́ ohun tí ibẹ̀ yẹn sọ ìdánwò ìgbàgbọ́ nígbà tí àwọn ọmọ Ísíráẹ̀lì rin ìrìn àjò nínú aginjù. Ẹ rí wípé ó lóun mú wọn rin ìrìn àjò náà láti lè dán wọn wò láti rẹ̀ wọ́n sílẹ̀ láti lè mọ ohun tó ń bẹ lọ́ ọkàn wọn bóyá wọn yóò pa òfin wọn mọ́ bóyá wọn ní pa mọ́. Ìwọ olùgbọ́ mi lónìí bóyá wọn kàn tilẹ̀ ń dán wò bóyá wọn ò lẹ̀ tí dán wò ṣùgbọ́n mò ń sọ fún ọ lónìí ilé ayé kò sí ni bí wọn ṣe ní dán yàn wò àgàgà àwọn atapẹ wa ní kìrìsìtẹ́nì. Ẹ rí pé Jésù kìí gbà wẹ̀ ogójì ọ̀sán àti ogójì òru èṣù ló wá dán wò ẹ̀rí ó dán wò ẹ̀rí ó ní tó bá tẹríba fún un pé gbogbo ayé yìí

0: ní ọ̀tẹ́gbẹ̀ yẹ sírì
1: òkè àró
0: ayọ̀ ní bọ́stọ̀
1: àkúrẹ́
0: gbogbo ẹ̀yìn tẹ́ ẹ ṣiṣẹ́ tí kò sí èrè nínú rẹ̀
1: ẹ máa bọ̀
0: lórí òkè ìyanu láti wá bá jésù olúwa pàdé o
1: nígbà káwọn alágbára fayé rẹ lùlú bẹ̀ǹdẹ́ lóru
0: máa bọ̀
1: ọlọ́run yóò ti ṣèyanu láyé rẹ
0: bàbá.

0: ní Kakure.
1: Ti omo ba fe darapo mo wa ni ile wa ni Best Solution Polytechnic ni Akure, o lati je pe o ti koko joko fun WAEC tabi NECO tabi GCE tabi NAPTEP, o de ti gbodo mu onka ise marun to se koko ati wi pe leyin na o gbodo ni onka 80 tin se 100 ninu idanwo jamb re. Eyi ni awon nkan to ma nilo lati fi darapo mo wa ni ile iwe wa ni Best Solution Polytechnic ni Akure.
0: Ije omo le ko result meji po lati fi wo Best Solution Polytechnic Akure.
1: Beni omo le ko result meji po ti awon loyinbo mo si ta mo si two sittings. O le lo WAEC ati NAPTEP papo, o le lo NAPTEP ati GCE papo, o le afani wa fun lati ko result meji po wo ile iwe wa ni Best Solution Polytechnic ni Akure.
0: O le ti gbo yen number ti ke ma pe ni 08166 73 3313. Eje kin pele kan se 08166 73 3313. Number ti ke ma pe ni e te ba fe darapo mo wa ni Best Solution Polytechnic Akure. Ta ba so nipa polytechnic ile eko giga, mo fe ke je ki awon bi wa mo awon eroja ti a ti kojopo si Best Solution Polytechnic to je ki awon mo wa ma se aseyori. E je ka won olugbo ati obi wa mo
1: ni ile wa ni Best Solution Polytechnic ni Akure. A ni awon eroja leyi to po to de fi se awon mo wa ni anfani fun eto eko won. Laran won eroja ti a ni ile wa Best Solution Polytechnic Akure ni yara ikawe ta mo si library. To mo ba tun fe gori afefe kawe, anfani tu wa fun lati lo si yara e-library wa lati fi kawe ni ori afefe. A ni ile itoju fun awon omo ile iwe wa ta mo si health center. A ni awon laboratories ti o kun fonfon fun awon eroja igbalode, modern equipped laboratories. Ina wa o fi gba kan seju ni ri Best Solution Polytechnic Akure. Omi wa o fi gba kan lo ri kan se pe awon omo wa n wo omi kiri. Omi wa ni gbogbo agbegbe Best Solution Polytechnic Akure. Eyi to wa n je baban bari ni eto abo, eto abo wa o peye ni Best Solution Polytechnic ni Akure.
0: E se gan ni Olorun lo didi gbe Best Solution Polytechnic kale ni Akure lati se gbogbo omo Nigeria lore. Tori na eyin obi e ma je ko mo joko sile o. Anfani nla ni Best Solution Polytechnic lo gbe wa si ori afefe. Tori na e pe 08166 73 3313. 08166 73 3313. Ogbon la ni Olorun fun awon olusakoso Best Solution Polytechnic lati ro pe kawon mo tun ma ko ise owo gbe mo se n kawe lo n ko ise owo ni Best Solution Polytechnic. Mo fe ke so fun awon olugbo ati obi pataki ti awon mo fun n ko ise owo ati iru ise owo to tun wa ni Best Solution Polytechnic Akure.
1: Eseun sir, pataki idi ti awon mo wa fi n ko ise owo ni Best Solution Polytechnic ni Akure o pin si ona meji. Akoko yato si pe awon mo wa n ka iwe academic section atun fun lanfani lati ko ise owo leyi to ja si wipe ti won ba jade adua wa na ni pe ki won tete rise. Sugbon aba mo won tun le fi ise owo ta n kan won ni Best Solution Polytechnic won tun le fi jeun. Àwọn oríṣiríṣi iṣẹ́ ọwọ́ là ń kọ́ wọn ní Best Solution Polytechnic tí sàtífíkẹ́tì dẹ̀ wà fún tó múnádóko. Lára àwọn iṣẹ́ ọwọ́ tà ń kọ́ wọn ní Best Solution Polytechnic à ń kọ́ wọn bí wọ́n ṣe ń ya àwòrán
0: photography.
1: Bẹ́ẹ̀ni à ń kọ́ wọn bí wọ́n ṣe ń ran aṣọ fashion designing. À ń kọ́ wọn bí wọ́n ṣe ń jórin mọ́rin metal fabrication. À ń kọ́ wọn ní interior decoration. À ń kọ́ wọn bọ́ ṣe ń gẹrun. À dẹ̀ tún kọ́ wọn bọ́ ṣe ń ṣiṣẹ́ olópò bọ́ ṣe ń dáná.
0: Gbogbo ìdí a fi ń kọ́ àwọn ọmọ yìí ni pé a fẹ́ kọ́ ọmọ jáde tán kó tún máa fẹsẹ̀ gbálẹ̀ káàkiri. Àwọn ọmọ Best Solution Polytechnic bọ́n ṣe ń jáde náà ń daṣẹ́ sílẹ̀, wọ́n dẹ̀ lè ń tẹ̀síwájú. Torí náà Best Solution Polytechnic ó kó méjèèjì pọ̀ ni bọ́n ṣe ń kọ̀wé náà ń kọ́ṣẹ́, wọ́n dẹ̀ ń gba certificate lórí eléyìí. Ìdí èlé jẹ́ kí Best Solution Polytechnic Àkúrẹ́ kó yàtọ̀ sí àwọn akẹgbẹ́ ní Nàìjíríà. Oríṣiríṣi award láti gbà fún àwọn ètò tá à ń ṣe ní Best Solution Polytechnic torí pé Ọlọ́run ràn wá lọ́wọ́ láti tún ayé àwọn ọ̀dọ́ ṣe ní Nàìjíríà. Torí náà ẹ̀yin òbí àti olùgbọ́ ẹ má jẹ́ kọ́ ọmọ wa jókòó sílé o. Ẹ pé 08166 73 3313. 13. Eje ki n pe number si na lekan si gbogbo ibere te ba fe mo nipa Best Solution Polytechnic Akure e pe 08166733313 number ti ke ma pe niyan fun gbogbo ibere te ba fe mo mi so laye bola pelu gbogbo ohun dara dara mere mere te ti so nipa Best Solution Polytechnic mo mo pa awon obi ati ma wo pe ha ta ba so nipa ile eko aladani owo nla mani elo ni owo ile iwe wa ni Best Solution Polytechnic e je kawon olugbo ati awon bi wa gbo tori sa 2026-2027 o ti bere elo lowo ile iwe wa ni Best Solution Polytechnic Akure
1: owo ile iwe wa ni Best Solution Polytechnic Akure owo ti o gara ton obi wa le san ni ti o ju owo apolo owo na nse 80,000 naira
0: 80,000
1: Benny.
0: Se lo su kan ni abi ni osese abi ni odun kan gbako
1: won ma san owo na fun odun kan gbako won de tun ni anfani lati san owo na ni emerin lodun
0: ha eyin obi eko ti di rorun ni Best Solution Polytechnic Akure eko ti di rorun 80,000 naira ni odun kan gbako pelu gbogbo awon anfani mere mere nla nla to wa ni Best Solution Polytechnic e ma je ko mo yin joko sile o e ma je kan so pe ah tun le lo sile eko giga lodun yo 80,000 anfani de wa lati san di odun e tori na eyin obi e pe 08166733313 e je kin pe number le kan si 08166733313 gbogbo ibere te le fe mo nipa Best Solution Polytechnic ah ni ke ma pe number yi fun 08166733313 olo lo di gbe Best Solution Polytechnic kale ni ilu Akure lati ran gbogbo awon odo lowo lati origun mererin Nigeria de no tin mu omo wa sibe awon omo wa de nse aseyori itesiwaju o de nba ile eko na lojojumo tori na mi so laye wola gbogbo ala mo bi gboro se ri nisi ije nko awon akeko ni oro Olorun ije nko won ni ibagbepo eda bawo ni iwa awon mo Best Solution Polytechnic eje ka won bi ati olugbo wa eje ki won mo nile
1: ni ile iwe wa ni Best Solution Polytechnic ni Akure anfani la wa ta nfon omo wa lati keko nipa oro Olorun awon omo wa je omo ti won wulo to de je wipe won gboro si awa ta je oluko ni enu omo wa won je omo to gboran ni the sense pe nkan ta ba ni ki won se ohun na ni won ma se ni ti dada nkan ta ba de ni pe ko ma de be omo wa o kin ya si won je omo ti o wulo ni ilewe a de gbadura pe leyin gba to ba pari eko won ton olorun a je ki won wulo ni awujo
0: e se eyin obi o le ti gbo yen e lo fokan bale te ba ti mu omo yin wa si Best Solution Polytechnic aseyori o ti de owo omo yin tori pe adura oro Olorun gbogbo ẹ la fi ń kọ àwọn ọmọ wa ní Best Solution Polytechnic kì í ṣe ìwé ìwé ìwé nìkan òun ló dé jẹ kí káwọn ọmọ wa kọ́ máa ṣe àṣeyọrí gbogbo ibi tó ń dẹ̀ ti dé ni wọ́n kọ sára sí wa pé Best Solution Polytechnic àti Polytechnic yẹn ó yàtọ̀ àwọn ọmọ wa wọ́n ń ṣe dáadáa torí náà ẹ̀yin òbí ẹ jẹ́ kí wọ́n darapọ̀ mọ́ wa nọ́mbà tí kẹ́ máa pè lóòrèkóòrè nígbàkúgbà ó ní 08166733313 eje kin pe no ba no le kan si 08166733313 sa 2026-2027 e ma je ka omo joko sile o eje kan ma bo e ma fi asu ki won sofo rara ti omo ba ti se ton ni Best Solution Polytechnic laarin osu meji osu meta o ti gba result ye eti do esi danwo gbogbo eleyi la nse lati le je ki àwọn ọmọ náà kán lè tètè tẹ̀síwájú ní ìgbésí ayé wọn torí náà ẹ̀yin òbí àsìkò àti wọlé ó tún ti bẹ̀rẹ̀ o ẹ pé 08166733313 àǹfààní dẹ̀ tún wà fún part time programs wa tó bá jẹ́ pé àwọn tó ti wà lọ́fíìsì àwọn tó fẹ́ upgrade ẹ̀yin náà tẹ́ tún fẹ́ sún sókè àbí ẹni tó tiẹ̀ ń fẹ́ ẹ̀kọ́ tó fẹ́ ìmọ̀ ẹ lè wá sí Best Solution Polytechnic Friday àti Saturday òun la ṣe part time programs wa certificate kan náà lè máa gbà iṣẹ́ owó kan náà lè máa kọ́ àwọn olùkọ́ kan náà òun náà ló dẹ̀ máa kọ́ yín torí náà aye o wa fun part time program no ni Friday ati Saturday tori no e wa darapo mo wa o ni best solution polytechnic akure e pe 0816673313 Mr. Olayiwola ka tu ma lo e gba awon bi niyanju ti ti won se je kan awon mo won joko sile kan tete ma bo ni best solution polytechnic akure
1: an gba yin obi ni iyanju lati mu awon mo yin wa sile wa ni best solution polytechnic akure ilewe ti e ni ka ba mo pe e mu awon mo yin wa ni tori orisirisi aseyori la n gbo nibi kibi bon mo wa se nse aseyori ni ide eko won ati gbogbo bi kibi ti won tin lo esi idowo won an gba yin ni iyanju pe ke mu awon mo yin wa sile wa ni best solution polytechnic ni akure e seun gidigidi gan ni o
0: olorun lo didi da best solution polytechnic kale olorun do le gbe kale ni akure tori na eyin obi e lo fokan bale aseyori ni awon mo te ba mu wa be no ma se e pe 0816673313 eje kin pe lekan si 0816673313 tori na a ma reti yin o e ma je kan mojo ko sile o oruko mi ni Ayodeji Sunday odigba kan na